0: wọn náà lórúkọ Jésù àmì.
1: Ọya kúrò nú àjàgà.
2: Amen.
1: Ọya kúrò nú gbẹ̀kùn.
2: Amen.
1: Ọya wọnú ọ̀gọ́lọ́.
2: Amen.
1: Agbára ìgbẹ̀kùn tó gbé àkáǹtì ẹ̀mí tí ò jẹ́ kó lè bá wọn gba owó gidi. Mo pàṣẹ lórúkọ Jésù kúrò nú àjàgà yẹn.
2: Amen.
1: Mo gba àkáǹtì owó ẹ jáde kúrò ní ìgbẹ̀kùn àwọn àgbà lórúkọ Jésù. Oya gbà kẹ́yẹ
2: padà. Amen.
1: Oya gbà padà.
2: Amen.
1: Gbà padà.
2: Amen.
1: Àjàgà ẹrú lọ́rùn ọmọ rẹ oya já.
2: Amen.
1: Lórúkọ Jésù wọn ni kọ́ ọmọ ẹlẹ́rú.
2: Amen.
1: Wọn ni kó wọn lẹ́rú.
2: Amen.
1: Wọn ni kó wọn lẹ́rú.
2: Amen.
1: Ọmọ rẹ aráyè dìde.
2: Amen.
1: Wà rọ́gọ̀ rẹ lò.
2: Amen.
1: Wà rọ́gọ̀ rẹ lò.
2: Amen.
1: Ibùgbé àwọn àgbà tí wọ́n ti pe ìṣẹ̀dá rẹ sí tí jẹ́ kó go rẹ ó sì wú. Òótọ́ lògó wà ó dẹ̀ gbọ́ nípa ẹ̀ ó rí ìran nípa ẹ̀ àwọn aláṣọ tẹ́lẹ̀ wọ́n sọ nípa ẹ̀ bọ̀tọ̀ òrógo yẹn lò. Nínú ìgbèkùn tí ògo rẹ wà mo pàṣẹ oya jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá. Amen. Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen. Jáde
1: wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen. Jáde wá. Amen.
1: Jáde wá. Amen. Jáde wá.
2: Amen.
1: Jáde wá.
2: Amen. Jáde wá.
1: Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde wá. Amen. Jáde mo sọ tẹ́lẹ̀ sáyé rẹ wà á dìde láyé.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù olúwa wa.
2: Amen.
1: Orúkọ mi ò yí padà apostẹ́lẹ̀ àti wòlíì Mustapha Solomon láti ìjọ Cedar Kagodi Church Land of Reality tólùjọ wà ní Gbaremo Ibiobi Airport area ní ìlú Ìbàdàn. Mo gbàdúrà ayé ẹ máa dìde.
2: Amen.
1: Mo láyè rẹ̀ á dìde.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Yá kó wà lọ́kàn ẹ tí ní lẹ́mí pé tí oṣù bá ti parí à á pàdé ló fún àpẹ. Ẹ gbọ́ mi sà àti ọlọ́wọ́ àti agbára rẹ̀ ó wà lórí òkè yẹn ilẹ̀ tí àwọn áńgẹ́lì ti rìn tí àwọn áńgẹ́lì là kọjá ló ti máa gbọ́ pé àwọn ẹ̀wà aláwọn bu iyẹ̀pẹ̀ ẹbẹ̀ sí ilé àwọn táwọn ń kọ́ àwọn dẹ̀ parí ẹ̀. Wà á láwọn lọ sí ilẹ̀ àánú àwọn gbàdúrà wọ́n á dẹ̀ mú ẹ̀rí wọn wá. Àwọn ilẹ̀ kan bẹ ilẹ̀ àsẹ́ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tá a bá lọ Jerusalem ó ní àṣẹ kan tá à ń wá lọ bẹ. Gbogbo ẹ̀ tẹ́ bá darapọ̀ mọ́ wa ẹ gẹ́sì rẹ́dì màá pe nọ́mbà jáde lórúkọ Jésù ó máa rí ànúgbà. Àwọn ará ànúgbà. Wọ́n ará ànúgbà. Wọ́n ará ògolo. Wọ́n ará ànúgbà. Wọ́n ará ògolo. Wọ́n ará ànúgbà. Wọ́n ará ògolo. Wọ́n ará ànúgbà. Wọ́n ará ògolo. Gbọ́ mi sà ọjọ́ mẹ́jọ ni ìpàdé láì máa wáyé. Mo ti sọ fún ọ pé a máa fún ọ ní òróró ìṣẹ́gun get ready ìwọ àti ilé rẹ ẹ̀jẹ̀jọ pàdé ńbẹ̀. Mo mọ̀ pé ọwọ́ ọlọ́run ó máa bẹ̀ ọ́ wò.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù olúwa wa.
2: Amen.
1: Mo sọ fún wa pé lágbára ọlọ́run lónìí màá wà ní gbàdágìrì. Lágbára ọlọ́run ẹ gbọ́ mi sà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní gbàdágìrì ẹ gẹ́sù ẹ ní. Mo máa sọ àdírẹ́sì fún wa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a ti ṣe ìpàdé. Mo ti lóde òró sẹ́yìn ta máa fún ẹ̀yin ọmọ ọlọ́run torí o gbọ́dọ̀ ní testimony lórúkọ Jésù wà ní ẹ̀rí ńlá.
2: Amen.
1: O ní wà lẹ́rìí ńlá.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Àkànṣe àdúrà wà ní Sunday màá ṣàlàyé ẹ̀ lọ́la lórúkọ Jésù wà rógo rẹ nù.
2: Amen.
1: Sọ pé màá rí ògo lò.
2: Màá rí ògo lò.
1: Sọ pé màá rí ògo lò.
2: Màá rí ògo lò.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ayé ẹ máa dìde.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù olúwa wa.
2: Amen.
1: Sọ pé màá dìde.
2: Màá dìde.
1: Sọ pé màá jẹ́yàn.
2: Màá jẹ́yàn.
1: Sọ pé màá dìde.
2: Màá dìde.
1: In the name of Jesus.
2: Amen.
1: Now ìran àwọn tó máa ń dìde rèé àwọn tí ò sí ní ìgbèkùn àwọn tí ayé ò rí dé àwọn tó ní òmìnira àwọn tó ní ìran àwọn tó ní àkọsílẹ̀ àwọn tó ti gbọ́ nípa àsọtẹ́lẹ̀ wọn àwọn tó ń sa eré tí wọ́n dẹ̀ wà ní ọlọ́run. Wọ́n mọ ní àṣeyọrí púpọ̀ ṣùgbọ́n tó bá wà ní èdè ọba àti ẹ̀ níran ọba àgbọ̀n olúwa gan tó baba ti bo kuro nu egbe kun ko si jo le tele o gbo respect and ti o sugbon nigba ogun yen ba se igba en lo gbo ba jade wa mo so tele mo ran ore jade bi na loruko jesu ti nasati igbogun awon agba o ya wole
2: amen
1: in the name of jesus
2: amen
1: aba ko so pe ah o ni anati olorun be lori nko olorun fun oro yan bi pe eni ami oro olorun lo you no fine mo ni what of ogun leti o ti se ogun yen lati se oni ba olorun ti ma se mo ni oro ma ran oro lowo ni iwo na wa ti program ka jo gbadura o wa lara awon ta jo wa ti program ni last month ninu fu ape o gba oro yen ranse olorun ni sugbon leyin igba to lo ororo eri la sele gbo mi sa irin no mo pa irin anilo ara wa a le daduo so gbo sa ipade la to ma waye ni September o ma ni agbara mo ma yanana e bi ipade yen so waye iko olorun ta jo pade ni ipade yen mesan ni won be ni ninu osu kesan awon iranse olorun ta fe jo gbadua ah ipade osu kesan na ma ni agbara sa karabina muramanda ye kava gbogbo e te nbe nu igbekun atu osile
2: amen
1: odidi orile ede won ma wa nu igbekun gba mi odidi orile ede e gbo mi sa iwe exodus yen ni ori kejila e ba mi koloka ese kokan ni ogoji ati kejile ni ogoji verse 41 and verse 2 kilo mi
3: o si se ni opin riwo odun o le ogbon
1: yes
3: ani ni ojo na gan o si se si gbogbo oluwa jade kuro ni ile egypt
1: gbogbo ogun oluwa patapata won jade kuro ni ile egypt odidi orilede kan won wa na be seru orilede kan eniyan kan le wa na be seru ati ide eniyan kan eniyan ogorun won le wa na be ide ati seru eniyan kan gbogbo eyin te benu ide atu osile
2: amen
1: in the name of jesus
2: amen
1: yes
3: oru ti o ye ki akiyesi gidigidi ni si oluwa ni mimu wa jade kuro ni ile egypt
1: yes
3: eyi ni oru na oru akiyesi fun oluwa ni ati iranjiran gbogbo awon omo israeli
1: e gbo mi sa oru friday to nbo o ma ni agbara sa oru afiyesi ni oru to ni agbara ogoro eniyan ni o kuro nu igbeko ti won wa tori pe awon angeli olorun won ma ndigba sokale loruko jesu mo gbadua igbeko awon agbanu aye re o ya ja in the name of jesus moni ko ja ko le ma pe oro ni lo ororo pa ko le kan ni peteru o didi apostle ni ninu iwe se apostle ori kejila e kan kaise karun ikefa ikeje yes kelowi
3: nitori na won pa peteru mo ninu tubu
1: won pa peteru mo ninu tubu nigba ti gba ikilo yes
3: sugbon ijo fi itara gbadura sodo olorun fun
1: ororo ni lo ororo peteru le dase mo o ti wa ni igbeko o ti wa ni timole won ti toju eso wa awon agba o nilo eniyan gba na o nilo iranlowo ororo re ni lo ororo kan yes
3: nígbà tí ẹrọ́dún ìbá sì mú un jáde ní òru náà pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì a fi ẹ̀wọ̀n méjì dé ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà wọ́n sọ túbú náà sì wò
1: ó
3: ángẹ́lì olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́ ó jí i ó ní dìde kankan ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀
1: dìde dúró náwó méjèèjì sọ pé olúwo nínú ìgbèkùn àwọn àgbà ẹran ángẹ́lì yẹn kò tún mi sílẹ̀ tọmọtọmọ tata ya oyà oyà oyà oyà oyà oyà
2: olúwo jésù olúwo jésù olúwo jésù ẹbí rẹ o
1: máa rà ní ìṣẹ̀lẹ̀
2: olúwo
1: anára wà lọ àgbò jẹ́ nígbà
2: olúwo
1: jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúwo jésù olúw atu osile atu osile tokpa baba
2: baba
1: tokpa baba
2: baba
1: in the name of Jesus baba sa iru awon ipade lala ta ba tin kede fe bayi wa ma mua esu oki fe ke yan se ga dada mama kan so pe daddy mo fe ri yo mo fe ri yo ya se oru to ba ni gbagbon gba mi o mo je ko ro pe ogoro awon eyan to ma ngba yanu won ri woni ko pa won soro won wu lo kan won de tap won de nieru eni kan te so pe o fe ni kan lowo tori ko le ri woni ah be ni kan ba so pe ko le ri woni ko mo wa owo omogbo ni eyo woni se woni e so olorun ara olorun ni woni npe a fe pe olorun nitori oro re ko so kale kemi ati wo ka ba soro beni ka jo soro pelu olorun ja ba olorun soro oru kan so so ni o de ma ni agbara sa mo gbadura ta ba ri igbeku to nda duro loruko Jesu ti ni lati igbeku yen ja igbeku yen ja in the name of Jesus e ma gbo wa ri pe mama yi ori woni ni sugbon ori iyanu ko se kire o ko ri woni ri from nowhere but ori iyanu ti e nipa to gbagbo bo ba ti gbagbo o ma nje ki iyanu o pe eni kan so pe 1.7 million won gba kuro ni account e but nipa to gbagbo lai ri woni ori iyanu en to travel si Mecca sugbon to so pe deja wa lara e oro to mu dani e gbo latenu won
4: emi omo ijo yin lori afefe ni o lati kiti baba ni mo ti mu ere wa o ah adura mi gba leni baba o sele wi pe akobi mi o gbe owo ni inu account ni bank ni ilu ilorin owo yen 1.7 million so lo activate account e ni igba ta pada si bi ise bayi o kan dede bere si ri alati ni mo ko gbe 1 million kan mo tun gbe 700 kan omo yen wa gbe oko e o sare pada lo si bank yen oko e ba nbe bo se bere si pariwo niyen pe o pe to wo ti wa lori account ko si nkan to se enu igba to mo activate lo sele a ri pe boya o fun eyan kan ni app elu n fe anybody ni app nkankan mo sabere si fa mo lo report ni station omo yi o kan so fun mi oro yi ti sele lati February last week mo se fi to mi leti bi mo se san re ma je mu mi lo owuro yi mo wa lo si bi calendar yin ti mo ra ni lufu ape igba birthday yin mo wa koja lo si bi mo ni mo san re ma je mu mi bayi olorun baba se bi oba angeli to ba baba se bi oba sise mo wa lo si bi calendar yin mo wa gbo wole mo gbo wole iya se bi oba mo gbo wole baba se bi oba mo angeli to ba o meje sise o ye koja lo e lo arrest eni to gbe owo yi ninu account yin ko da owo yen pada ni kiakia pe mo fe ni eri tori omo yen awon owo tan ya ton ko sinu account to fe fi se solar sile mo inviter ohun na lo gbe omo yen de tin sanwo yen lati February gbogbo kan wa le wa ni wo olorun to ba ye pe lotito ati lododo lo wa lori ite to n ba baba se bi oba sise mo fe ko koja lo sibi ti eni to gbe owo yi wa ko lo ba mi arrest e ko da owo yen pada baba mi ninu oluwa nirole yi lomo mi pe mi o mo ti eke pele o salafia lewa o mo sa ri pe ohun eyen ko sweet man abo ti rowo eni oni mommy emi n ba yin sise o hey oni mama ti da owo yen pada o oni woman to n pe won to je ndc tan report lodo e tori won report ni fcc won report ni ndc won gba lawyer won lo court won report ni station oni woman e sa ma n pe won ma n sise le lori o pe won ti pe eyan kan pe ni e so wipe e ma ma da lohun o nigba to n trace account yen pe won ri pe microfinance lekun na gbe owo yen lo so ati gba eno ti n trace won get number eni yen won pe oluwa so pe e ma ma da won lohun owo ise to se oun na san fun won oni woman yen wa pe n pe se igbese fun yan ni won so pe awon igbese fun anybody o iro na pamo won ati gba ibo ti n gbadura eni to soro yi kọlọrun ko lo arrest loni baba mi bi mo se dawole calendar yin ti mo n gbadura yen ni nkan bi after 5 yen lomo yen pe mi o o ni mommy mi o ma ti da owo yen pada o 1.7 ni won ti da pada baba mi e ma se o arugbo woli lọlọrun ma se yin ifami ororo yen yin ko ni gbe loruko jesu ogo yin ti la agbaye ja loruko jesu ogo na o ni rele e ni foku omo sise iranse o ni foku aya sise iranse e se gan o eri mi niyen o emi omo yin lati kiti ni o
5: Oruko mi ni Jumoke Olaniyan lati ilu Mina. Mo tun ti leri o. Ipe yi pe mi. Olorun Mustafa n gbadura fun mi. O tun ti se fun mi bo ti ma nse. Baba wa si ilu Mina. Ko wa ba se 2 years anniversary. Gba ti baba si we sayi baba ni ki lo ma se bi oba. Inu aye emi na tin se bi oba o e dakun mo fe gba wa ni moran e ja ma san ore majemu wa ojojumo le mi san ore majemu mi o ko si tin ba ti dide nle bayi ni e fun mi ni phone e je san ore majemu tin ba ti se okan mi o bale be la awon customer mo wonu shop mi e ri mi akoko lori anti mi to lo si mu to lo si meka won ba ba mi pe american fa won lororo mo ni ki le fe fororo se won la won mu lo mo ka kin dakun se mi mo pe awon like baba se bi oba bo ya se ba dua le long band bi ta fun mi lororo mo ba fun won ni ororo won de bi be won de airport ti Abuja won free won igba ti won de airport Mecca won ba da won do pe won ri danger lara won two hours o ti fi won le won se ti gbe pa won mo roro dani won gba won gbe won ni engine won sa so pe won ni lo gbogbo an to ye ka jo pass won ti fi won le won ti lo ati mi nikan ni ada du bo se won ti nu ka ororo ni bo se mu ni won ba fira ko won ko pe won ba to wa check won won ba ni kan mo lo kan ma binu won ba ba won sa so
6: Jordan night show and today we'll be discussing
5: ari won to fun won lowo won bo won ni dollar tori da ti mi lo ni ki ba won gbe ri jade pe ki ba won dupe awon o ba lo se won pe mi ti mo jo mo ya won gan mo le ma gba won gbo eri mi elekeji mo ri doju ko ni bi ti mo ti ntaja mi amo olorun gbe mi bori eleketa mo so re mo je mu mi ko de ri mire ko ala ti gbogba ye pariwo le soro yin le soro wo yen lori afefe mo ri mire ko ala ti gba mo dupe lowo olorun eri ni keleka run nigba ta se se yepe emi na ti do ni le o mo ti ra le gba lo de ile gba lo de ni mo ra lọlọrun se fun mi e dako e ja mo so re mo je mu wa dede e ja mo fi tokan tokan tele wo li mo dupe o baba e ni fomo sise ranse e ni faya sise ranse e ni kutogo togo awon mo yo mo lo ma pase ni Canada e seun o ile ologo te n gbe wa lo e gbe wa debe loruko Jesu
1: ah na won bayi Are you ready there?
7: Amen.
1: Oh my God. Are you ready there?
7: Amen.
1: Are you ready there?
7: Amen.
1: Are you ready there?
7: Amen.
1: In the name of Jesus.
7: Amen.
1: So Oluwa.
7: Oluwa.
1: Femina
7: leri.
1: Femina
7: leri.
1: Janeri.
7: Janeri.
1: Je ki eri mi o de kaka.
7: Je ki eri mi o de kaka.
1: Oluwa.
7: Oluwa.
1: Je ko mo mi o leri.
7: Je ko mo mi o leri.
1: Oluwa.
7: Oluwa.
1: Je leri kaka.
7: Je leri kaka.
1: In the name of Jesus. Wa de se bi oba.
7: Amen.
1: Jesus, Oluwa wa.
7: Amen.
1: Lagbara Olorun. A ma wa ni badagiri laaro yi. Lagbara Olorun. E get ready. O ma ni agbara. Lagu mejo gerege. Ni pade ma bere. Mo fe anoint new church wa ni Okwafo. To ba ti gbori, to ba wa ni badagiri, ibi kan be ta pe ni Okwafo. Ibe lati pade lagu mejo laaro yi lagbara olorun Okwafo bus stop along Ilogbo Eremi road at the back of Orimalade church leyi church Orimalade yen ibe lati ma pade ni agbara olorun loruko Jesu wa ri anugba
7: amen
1: ibe gan ni bus stop Okwafo bus stop ban sokan nbe e ti ma ri ebe church Orimalade concern to mo be eyin ibe gangan ni church yen wa ago mejo la ma wa nbe wakati meji pere ati pari e an lo si badagri number 2 lagbara olorun iyen wa ni
8: badagri west along owode apa road at koyingbo topa apa loruko jesu wara anugba
7: amen
1: ago mewa gerege la ma se kenu la ma pade nbe odago mejila a de pari ni ago mejila gerege ni pade ma bere ni church to wa ni muwo na gbara olorun gbogbo awon to wa nbe patapata na ma fun ni ororo laaro yin number 1 number 2 and number 3 loruko Jesu wa ra anugba
7: amen
1: so pe ma ra anugba
7: ma ra anugba
1: so pe ma ra anugba
7: ma ra anugba
1: loruko Jesu o ma ri anugba
7: amen
1: ogo re ajade
7: amen
1: wa de se bi oro
7: amen
1: na ago mejo a ma pade lori social media na gbara olorun egbo mi sa loruko Jesu o ma ra anugba
7: amen
1: ni pade oni lago mejo o se pataki beni fun to fin gba lati mudani afẹ ise lori e tori anu wi o ka awon sanu eni afẹ bọlọn so lori e asiri laye loruko Jesu o ma ri anugba
7: amen
1: wa de se bi oba
7: amen
1: gba omo lọn ta fẹ lọ si Jerusalem o ti ni number e dani 08082081 88888. Send the message to me. One by sorrow. One direct number to my pay. And tell my basso. Gamma, I join a dream. Who go one bet. On our one bet. Who look on this one, say, Bioma.
7: Oh,
1: man. Quack number, Sile. 3032670285 Mustafa Solomon Moses Sony no ma gbe jade ni First Bank lo ko ji suwara no gba
7: amen
1: gbogbo lojo ibi atori wedding anniversary mo gbadura fun yin lo ko ji emi re ma gun
7: amen
1: anu yo da po mo
7: amen
1: yo da po mo igbeyawo
7: amen
1: aye ra didi
7: amen
1: Jesus oluwa wa
7: amen
1: dawo celebrant yo wa bi
8: Otoba Abiola Aremu Senators, happy birthday to you, sir. Anagba, Oluwa Gbenga, Adeboye, Omo Baba Sebioba in London. Happy birthday to you, sir.
1: Roland, Ayodele Honorable, happy birthday to you. Loru Kojus Wara, Nuba.
7: Amen.
1: In the name of Jesus.
7: Amen.
1: When you're along, the blessings are on Shay. Ni Oru Kojus Waribu Kwalong.
7: Amen.
1: Paul, Otoba, Wara, Nuba.
7: Amen.
1: Jesus, Oluwa wa.
7: Amen.
1: Bless our prayer, boy. Mori borubo ja Jesu o ya gbagba
7: amen
1: ko de die ri la
7: amen
1: Jesu nwa wa
7: amen
1: oju senikan fi da loju

0: ẹ kaarọ akíwẹgbẹ ẹyin olólùfẹ wa tẹ́ ń lọ fani láti máa gbé ilé iṣẹ́ jọ́dá 105.5 FM. Òkè káàbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ tó ní ọjọ́ ẹtì Friday. Ìràwọ̀ dé Adéorí ọ̀kín òjọ tẹyẹ kẹyẹ mú kíwà ẹ kò jùmọ̀. Ọ̀dọ́dúnmọdé ọmọ àsòdé dẹ̀rọ̀ ìgbé igbó ni gégé ń sọ ọ̀dọ̀ọ̀dọ̀ ní gbòǹgbò ń fò ọ̀dọ̀ ní gbòǹgbò ń fò léegun fi ń ṣọwọ́ aṣọ wílewíle.
1: Ojú olóko rẹ̀ gbogbo oníwọ́ tó wọ́rọ̀.
0: Mo kẹ́yìn bàbá wa yín ìyá wa yín ẹ̀gbọ́n àbúrò pátápátá mo kí wa pé a kó ojúmọ̀ tò ní o. Orí ọ̀fẹ́ ńlá ọlọ́run ọba mi náà là ń jẹ torí pé ọ̀pọ̀ ló fẹ́ ròní tí wọn láǹfààní láti wà láyé wà láàyè kì í ṣe pé wọ́n ṣe ọlọ́run àbí wọn mọ̀ọ́ṣẹ́ àbí wọn màdúrà gbà ṣùgbọ́n kádàrá kò lè yẹ ṣùgbọ́n ọlọ́run ọba mi tó ní káwa náà wà lónìí kì í ṣe mímọ̀ ṣe wa o ẹja máa fọpẹ́ fún ọlọ́run ní gbogbo nǹkan.
1: Mo
0: lérò pé à ń fi etí bá orin Kwamwan K1 the ultimate wàṣíù àyíndé Masha.
1: Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́.
0: Òpó Fuji àbá tó gbé Fuji dúnú.
1: Ilé kan.
0: Ẹ jà tán ra wa.
1: Mo bá gbójú ilé wọn. Ìfẹ́ tán ni mo sọ fún ọ o. Òtítọ́ ọ̀rọ̀ a máa dàbí ìsọkúsọ. Bàtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ ó gbọ́ mi dáradára ṣé ohun tí a kò bá jìyà fún

0: sẹ́ni dọ̀gá. Wà kó kọ dáradára. Ó bá lé ní ọ̀pọ̀ èèyàn. Wọ́n ń fẹ̀kọ́ṣẹ̀ lórí. Wọ́n má ṣe fara wéwọ́n.
1: Tó bá ti ráwọn tí wọ́n sọ pé ẹ̀kọ́ ò jẹ́ nǹkan kan sá fún wọn. Tó bá ráwọn èèyàn tí wọ́n sọ wípé àwọn ò lọ fún ìdánilẹ́kọ̀ọ́ kankan jẹ́ sá fún wọn. Sórílẹ̀ ayé ta wà yìí ìgbà òwúrọ̀ la ti ń pèsè bọ́jọ́ ọ̀sán àtàlẹ́ òṣèré fúnra wa. Ẹjẹ́ ń dárúkọ mi torí pé orúkọ ọmọ nìjánu ọmọ. Yẹ̀rú ọ̀kìnni mi ọlọ́fà ọmọjọ́ ọlá lọ́mí ọmọ Bisu Joko ọ̀fà ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ọ̀ká ọ̀la lọ́mí ẹ̀rú ló mọ̀ ilá kájọ ọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ ló kọ tèmi MC ìràwọ̀ yín náà rí ó àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ. Akérémàsì èèyàn jẹ́ àgọ́lẹ̀dẹ̀ tó gbọ́n àwòsùn bí ẹni tí ó mọ̀ bí ọ̀rọ̀ rí ó mọ̀ bí alátiṣà àtọlọ́rọ̀ ni kó máa ti ṣara wọn.

0: ẹlòmíì ti gbàgbé iṣẹ́ tẹ́lẹ̀ dáràn wá sáyé láìwọlá àdìsá láyàdé ìsìlélẹ̀ lórí ètò wa ọ̀nà àbáyọ lónìí.
1: orí mi pé mi yọ bá mi ṣe di ọ̀la ẹlẹ́dá mi pé mi.
0: iṣẹ́ tó o bá ń ṣe òwò tó o bá ń ṣe ìdáwọ́lé tó o bá dáwọ́lé rí i dájú pé o ní ìpinnu tó pọ̀ lórí wọn. let your plan plenty. bẹ́ẹ̀ èyí ò jẹ ni tẹ́tẹ́ láyé à ń ta tẹ́tẹ́ ni kódà tó fi dórí ohun tá à ń jẹ sẹ́nu bí oúnjẹ.
1: èmi yan bá mi ṣe di ọ̀la ẹlẹ́dá mi pé mi.
0: bó o bá ta lálákọ̀ọ́kọ́ bó o bá jẹ tú ta mi gbọ̀nà bòmíì lọ ọ̀nà tó gbà tí ò fi bọ́ sójú ẹ̀ tú gbọ̀nà bòmíì lọ.
1: a máa jẹ mọ̀ọ́sí láyé mọ̀ wá o tẹ́tẹ́ dá mi lọ́wọ́
0: orí. wọ́n ní bẹ́ẹ̀ ò ṣe mi ò ṣe.
2: tó
0: bá kọ́kọ́ ṣe kan tó bá bá ẹja dé tú ṣe mí ó lè bá kàn dé.
2: orí alùpùpù ló ń fi òsùn fún alùpùpù.
0: double your plan ìyẹn ni wípé kó o gbé àwọn ìpinnu rẹ sí ọ̀nà tó pọ̀.
2: orí alùpùpù ló ń fi òsùn fún alùpùpù.
0: ohun tó mọ̀ ńgbà míì àwọn kan máa sọ pé o mọ̀ wọ́n á fẹ́ kọ́ ọ.
2: fúnra mi yan mi bá mi ṣe di ọ̀la láyé.
0: ìmọ̀ parọ́ ìrọ̀. ohun tó mọ̀ tó dá ọ lójú pé tá a bá ṣe báyìí tá a bá rìn báyìí tá a bá gbé báyìí ṣùgbọ́n wọn ò ní fẹ́ nígbàgbọ́ nínú rẹ wọn á fẹ́ gbé gba bòmíì. ṣùgbọ́n tí ìwọ bá dúró lórí ọwọ́ rẹ pé àkíní tẹ̀ ń sọ yìí èmi ní plan a plan b plan c lẹ́yìn ní èmi ní plan z. tó dẹ̀ jẹ́ wípé tó o bá ṣe é tó o bá dára rẹ lójú ó ṣàṣeyọrí díẹ̀.
2: bí babaláwo bá ti jọ o gbọdọ juba ifá.
0: bẹ́ẹ̀ ni láyé àdí babaláwo ló ní fa oníṣègùn ló lọ sàn ẹ̀.
2: yá juba lọ pẹlẹ láyé.
0: ní pílàní fúnra rẹ ní ìpinnu tó dáa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpinnu kì í ṣe ìpinnu kan lẹ̀dá gbúdọ̀ ní ẹni tó bá ń fẹ́ àṣeyọrí fúnra rẹ̀ ẹni tó ní èròǹgbà rere wípé òun fẹ́ ṣàṣeyọrí òun fẹ́ débi gíga o gbúdọ̀ ní ọ̀nà tó pọ̀ tí wà á pín gbogbo ìrìn àjò yẹn sí. egi tó tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ polówó ọjà ká pawó wọlé torí pé polówó náà ni agunmu òmù padà bọ̀ bíi ọkọ̀ tí bíríkì ẹ dúró rè.

0: ẹ̀kọ́ nọ́mbà wálẹ̀ tí ilé agodo bóyá ní ìbéèrè kan tó ti ń jà rìnrìn lọ́kàn yín látànà lórí àwọn nǹkan tá a ti jọ gbéyẹ̀wò tá a sọ tá a mẹ́nuba tó ní mẹ́rọ James Adesina wọnú ẹ̀ lánàá ẹ fẹ́ bèrè béèrè lọ́wọ́ wọn 0906003352 0906003352 tàbí 0705169 7912 0705169 7912 ẹ tún lè máa tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp 08072214389 08072214389
1: ni gbogbo ìgbà tí a bá ti lórí ọ̀fẹ́ láti wá sí orí afẹ́fẹ́ láti wá bá wa ṣe ètò James Adesina the unselfish CEO doctor engineer professor orí ètò ọ̀nà àbáyọ.
0: Ẹ káàárọ̀ a kú àná àrígba wa lásìkò torí ọjọ́ yẹn ò dúró dẹnì kankan ṣùgbọ́n lánàá a mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́sọ nípa àwọn nǹkan tí a lè gbà tá a fi di olówó tí ọ̀rọ̀ ojútùú ayé wa náà fi gún régé mo fẹ́ ká bẹ̀rẹ̀ nípa rẹ̀ kẹ́ẹ̀sì mẹ́nuba àwọn nǹkan kan tó jẹ́ pé a jẹ́ láǹfààní nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó máa wáyé ní ọ̀la torí mo mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ wáyé lọ́la tí àwọn èèyàn ó wà tá a gba ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tá a lè ṣe tá a fi ní sọnù bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé owó mọ̀ wọlé fún wa ìyẹn ìmọ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ tàn fún wa ṣùgbọ́n ẹjẹ́ kàn mọ díẹ̀ nínú àwọn nǹkan tá a bá pàdé lọ́dọ̀ yín lọ́la àtàwọn nǹkan tá a fẹ́ kọ́ gangan tí ó bí owó fún wa sà.
1: ẹ ṣe púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo kọ́ wa ní àná lórí ètò lórí àwọn nǹkan tá a lè ṣe mo sì mọ́ ń sọ fún wa pé ẹ̀kọ́ tí a ní lè ní kò lè wúlò tó bá di ọ̀la ẹ̀kọ́ ò ní kò lè gbé tọ̀la tọ́lá ò lè gbé tọ̀túnla ojoojúmọ́ ló yẹ kí a máa ní ẹ̀kọ́ sí ká máa kọ́ nǹkan sí ká máa tún lékan sí a máa lékan lójoojúmọ́ ni owó tẹ́ ẹ sì ní tẹ́ ẹ fi pamọ́ sí báǹkì lénìí tí ẹ yọ kúrò ńbẹ̀ rárá ẹ mo fẹ́ sọ fún yín pé tówó yorùbá lékan sí lọ́la ó ṣeé ṣe kó jẹ́ pé yóò lè tà dín kí làwọn nǹkan tó sì lè fà á kí owó tí a kàn fi pamọ́ kó dín òun ni inflation pé ọ̀wọ́ngógó nǹkan ọ̀wọ́ngógó pẹtiró mo rí pé bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì sẹ́yìn tí mo lọ ra epo mo wà surprise pé epo 4000 fẹ́ẹ̀ kún inú kẹ́gì 5 liter wọ́n ń wojú ẹni tó tẹ epo fún mi pé
0: yóò
1: ṣe mistake ṣe wá ní àpépo ti wálẹ̀ ni ṣùgbọ́n bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ yìí epo tún ti lọ sókè dangote ó tún ti fi owó lé epo n tó fẹ́ kún kẹ́gì lọ́jọ́ ní bí ọ̀sẹ̀ tó lọ
0: yìí
1: kò lè dé láàjì mọ́ báyìí torí owó tún ti wọ́n tún ti fi owó kún owó epo

0: Àwọn ìdí yìí òun ni ò ní jẹ́ kí owó tá a fi pamọ́ tá n pera wa lólówó kò le kàn sí. Nítorí náà ni a fi nílò ẹ̀kọ́, la fi nílò láti máa gbé ìgbésẹ̀, ìgbésẹ̀ ọ̀la. Ṣé gbogbo ìgbàkigbà tẹ bá attempt láti ṣe business kan, risk lẹ take o. Gbogbo ìgbàkigbà tẹ bá kàn wò pé business jẹ́ kí n ṣe, jẹ́ kí n lọ kọ́ nípa rẹ̀. Ṣùgbọ́n business téyìn ó ṣe tó ní ewu nínú jù òun ni business téyìn ò ní ẹ̀kọ́ tó péye lórí rẹ̀. Ẹ fẹ́ ṣe business, ẹ fẹ́ mọ ta mọ́tò fún àpẹẹrẹ, ṣé ẹ mọ̀ nípa mọ́tò, ṣé ẹ mọ̀ nípa ìṣòwò yẹ? Àwọn ewu gan ló ti ẹ̀ wà nínú pé ká mọ ta mọ́tò, ṣé ẹ mọ̀ nípa rẹ̀ dáadáa? Kẹ́ tó sọ pé ẹ fẹ́ lọ sínú rẹ̀, o fẹ́ lọ máa gẹrun fáwọn èèyàn, ṣé o ti lọ kọ́ bọ́ ṣe ń gẹrun lọ́dọ̀ bàbà? So ti láwọn experience nínú rẹ̀ kó sọ pé o fẹ́ dá ṣọ́ọ̀bù tiẹ̀ náà sílẹ̀, o fẹ́ mọ ṣiṣẹ́ mechanics o kọ, o fẹ́ lọ mọ tàrẹ́sì nínú ọjà, o fẹ́ mọ ṣe gbá, o fẹ́ mọ ṣàwo. Gbogbo nǹkan téyìn ó bá dì nílé ayé yìí á kọ ni, torí pé nígbà tá a délé ayé o fi fó la fi délé ayé.
1: Àmú kankan
0: dání. Emptiness àmú kankan dání. In fact kò sí nǹkan kan lọ́pọlọ wa nígbà tán bí wa sílé ayé. Ilé ayé ta wá dé náà ni àwọn òbí wo ti wá máa kọ́ wa. Àwọn ni ẹni tá lè pè ní tíchà àkọ́kọ́,
1: olùkọ́
0: àkọ́kọ́ tí yóò kọ́kọ́ kọ́ wa nígbà tá a bá délé ayé. Àwọn ni ó máa kọ́ wa bá a ṣe máa rìn, bá a ṣe máa dìde, bá a ṣe jẹun. Tí wọ́n bá wá ṣe tán, wọ́n wà handover wa fún tíchà ilé ìwé tí ó wà máa kọ́ wa. Bí ilé ayé ṣe rí nìyẹn o. Títa ẹ̀tọ́ móvì dé yunifásitì, àti pé bọ́mọ bá tún ṣe ń jáde náà a tún máa káwọn ẹ̀kọ́ kan náà níta. Àwọn ẹ̀gbọ́n àdúgbò, àwọn ìyá àdúgbò, àwọn bàbá àdúgbò, wọ́n mọ̀ tún mọ ọkọ̀ rẹ tiẹ̀, wọ́n mọ̀ ọkọ̀ wo bọ́ ṣe ń múra kọ́nu. Ẹtẹ́ àwọn òbí ò bá kọ́ àwọn ò kọ́ ń bì báyìí oríṣiríṣi ẹ̀kọ́ lèyìn ó kọ́ tí òun fi wá dé ibi stage tó dé nílé ayé yìí. Gbogbo àwọn olówó tẹ rí pátápátá ni wọ́n ní ẹ̀kọ́, wọ́n kọ́ nípa àwọn nǹkan tí wọ́n tó sọ wọ́n di olówó ni. Torí náà ni ẹ̀kọ́ ṣe ṣe pàtàkì. Torí náà la ṣe gbé ètò yìí ni a ṣe gbé kalẹ̀ pé kí gbogbo wa ká lè jàǹfààní rẹ̀. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí atọ́kùn mi tí wọ́n sọ pé yóò wáyé lọ́la, bẹ́ẹ̀ ni o, ìdánilẹ́kọ̀ọ́ ó wáyé lọ́la. Ṣùgbọ́n lórí nǹkan tí mò ń bá ní sọ lánàá, tí mo bẹ̀rẹ̀ lánàá, mo sọ̀rọ̀ lórí DeFi, ìyẹn Decentralized Finance. Mo sì sọ fún yín pé ta bá ń sọ̀rọ̀ pé DeFi, Decentralized Finance, ìyẹn túmọ̀ sí wípé kí èèyàn kó fi owó rẹ̀ sínú báǹkì tó jẹ́ pé ò kì í ṣe ti ìjọba, tíjọba ò ní àṣẹ lórí. Báǹkì tó jẹ́ pé ìjọba kọ́ ló ń kọ̀ǹtrol rẹ̀, òun ni báǹkì tí wọ́n ń pè ní DeFi, ìyẹn Decentralized Finance. Ká convert owó wa àbí ká fi owó wa sínú ètò ìsúná tó jẹ́ pé àwa gan ni a mọ control rẹ̀, tó jẹ́ pé kò sí ẹ̀dá èèyàn kan tó jẹ́ pé ó lè ní àṣẹ lé lórí. Mo sì sọ wọ́n àpẹẹrẹ, mo fún wa láwọn àpẹẹrẹ kan pé tí ẹ bá fi owó yín sí báǹkì, ó jẹ́ nǹkan tó dáa torí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé ilé ayé tẹ̀ ní lówó ń báǹkì. Ẹ lówó kan bó jẹ́ àwọn owó pampi àbí opay, ẹ ṣá nìkan ṣá, ẹ gbọ́dọ̀ ní owó ní bank. Ṣé rí èmi làwọn opay, pampi, money point àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, guarantee trust bank, first bank, gbogbo wọn náà dá. Ṣùgbọ́n owó tí a bá fi síbẹ̀ òun là ń pè ní central money. Central money òun làwọn owó tá à ń fi síbẹ̀, torí CBN ni ó jẹ́ bí alákóso fún gbogbo àwọn báǹkì pátápátá. Kò sí báǹkì tó máa exist tí CBN ò gbọ́dọ̀. Àwọn náà máa kọ́kọ́ fún wọn license bóyá, àti fún yín license o. Ẹ máa gbowó àwọn èèyàn. Ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ microfinance bank òun ni wọ́n tó gba license, náà revoke license wọn. Wọ́n ti fún wọn license tẹ́lẹ̀, bóyá wọn ò wá meet up pẹ̀lú àwọn requirement kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, ẹ rí pé wọ́n yọgi lẹ́sẹ̀ wọn, wọ́n gba license, wọ́n revoke license wọn lọ́wọ́ wọn. Ẹ rí pé àwọn kan wà tó jẹ́ pé ó ṣeéṣe kan sọ̀wọ́ nù sínú àwọn bank ye awon microfinance bank ti won revoke license won ye so bi central economy central finance bo se nsise niyan sugbon decentralized ko si eni keni to le so pe emi ni mo salakoso lori owo yi ati eto suna owo yi tori ero ti a pe ni blockchain technology ye ohun ni a fi seda decentralized finance yi eyi ti o si je ko rorun o je ko rorun gidigidi gan lati fi owo pamo lai je pe e wa mo beru pe sowo mi o ni lo bayi se o ni dofe bayi se won ni wo ki owo mi lo nilo lati beru kankan tori contract nkan ta npe ni smart contract ohun ni DeFi yi ohun na fi nse DeFi yi ohun na fi program DeFi to je pe ko si nkankan ti o se nkan kan wa ti won npe ni secret key iyen phrase ni won npe secret key yi ohun ni gbodo gbagbe secret key yi because ten ba ti gbagbe secret key yi owo ti lo niyan ko ba je 1 million le ba ko sinu apo yi apo defa yi won ma npe ni wallet ninu central economy bank account ni sugbon ninu defi ninu blockchain wallet ni a ma npe te ba ti wa si wallet ko sowo tele ko si in fact eyan kan le ni bi wallet bi ogun nte kowo si gbogbo re awon wo te si ko si ko kin se owo lasun owo crypto ohun le ko sinu re mo si te ba si mo orisirisi crypto ni o wa o but crypto to popular julo to je pe o popular owo ta le so pe owo ori ero aye lojara owo defi to popular julo ohun ni bitcoin popular ethereum o popular dada binance ye bnb awon ye na o popular o je awon owo to je pe o gbaji dada ti awon eyan mo ninu defi yi e le yayan lowo owo te ko pamo yan e tun le wa yayan pe o ya owo yi o wa ni wallet ni o ye gba e connect e mo awon ti won o ya owo ye ti won wa ma fun yin ni ere a mo nse ninu defi na e tun le ni bi $200 ke o ko ya mo fe ya bi $400 mo fe ya $500 e tun yin na tun le ya owo ninu defi yi e le bere trading te mo ta currency kan si currency kan owo kan si owo kan ti e si mo so di owo ninu defi na won tun pe nkan kan ni staking e tun le stake e provide liquidity fun awon owo ore blockchain awon owo ta se lori blockchain awon cryptocurrency lori defi e se e provide liquidity fun won si mo fun yin ni nkan ti a npe ni passive income owo to je pe ni sise fun mo yo mo wole lojojumo gbogbo awon nkan ti defi ti o ko mora ti o mo nse leleyi o ti sopolopo di olowo awon ti o si do lowo ninu re ni awon ti won ni imo awon ton ni mo rara ton kan gbo pe owo nbe nbi o won wa sare ko won sinu e ton ni imo rara
1: mo bon se le rin
0: se ri ọkan ninu awon ona teyan fi le di olowo teyan o tete di olowo ohun ni pe ki a fowo sinu defi sinu decentralized finance ka fi owo sinu re ta ba si so pe ona to si ki oju to je pe yo fokan yin bale ju ohun ni defi bo ti gbogbo e lo a nilo lati ni imo dada lori e tori awon app kan wa ti a ma need lati download sori phone wa awon integration kan wa to je pa se e wa gbo o ko send ti o le fowo si defi ko de send ti o le se defi te ba ti ni smartphone te ba ti le lo sori Facebook te ti mo mo se nlo Facebook e na le lo DeFi daada ti o si ni si any problem e lo e kawe e le se e ba wa la won ona te le gba emi a ma so pe ti eyan ba ni owo to lo si bi 1000 naira so 1 million naira fun apere 1 million naira ye ton ba pe yin pe ah iya bisi o baba bisi business kan wa nbe kan o ah on ni ke wa ko rice ni o abi ke wa ko su ni o e ma fi gbogbo 1 million ye lo ra oja ye o tori anything le sele o eni ko su de talking kankan sele kan koja e kan koja lo ko wo gbo sugbon ninu 1 million naira ye o ye ke le wo pe ke le pe si bi ida meta ke wa lo ida kan ke kokko fi bere business ye na boyo tun wa pe pe business mi tun wa o e tun lo ida keji e tun ko sinu business ye na ma to ya business mi tun wa o e tun ko yoku e ko sinu business ye ibi te fi se le ni pe o se se ki su te lo ko loja te lo ra loja abi ewa te lo fowo ko kojo de kojo baje abi ki nkan kan sele kan ko lo yo awon business yoku ye ohun na ni eyin na o fi mo survive asiri okan ninu awon asiri awon olowo niyan gbodo duro lori ise kan gbodo duro lori isowo kan gbodo kowo yin soju kan spread owo yin kiri ni o tori pe ko si nkan ti o le sele o ko si nkan na ninu aye ta wa ninu eyi ti o le sele sugbon te ba ti ni eto gege bi nkan ti atokun wa fi bere eto te ba ti ni eto fun isuna yi te ba ti ni eto fun aye ara yi te ti ni plan proper plan pe to wele ba wole nkan bayi ni ma fi se e wa gbo o en to ba ti loju anuju pe a gbogbo wo ti ma ni o n fe ma bi se tori anu o da keyan loju anu sugbon oju anu na o tun gbodo poju oju anu o ma nso lowo o ma nso di talika en to ti lowo ri tori po ti loju anuju yo so di talika awon to wa ran lowo won tun wa ma mo ki re pe wo olowo ana ni olowo ana ni olowo lana wa lowo mo tori na lo se man difficult fa won olowo lati saanu talika tori won ma nronu won olowo ma nronu pupo pe owo ti mo nile ni o se se ki ma ni mo lola o tori na o ma n tiraka fun won gan lati ni pe kan kan ma fun wo jade kan ma ran yan lowo except awon to ba je pe ona to fi rowo won ko kin se ona to to sugba awon to ba ri owo ni ona to to to n se investment ka kiri ton jagun kiri ni ona to to won ke na owo won lasan won ke na owo won danu
1: to won ti rojo le ile oro pon le mo lero pe a n fi okan ba onimero James Adesina lo eyin le ni beere te fe bi onimero James Adesina mo ti pe number wa na lekan eje n tun pe ka tun fese rajo die ko to ti pe a ma gbe pe oju opo na tin seju awon eyan ni beere tan fe bi onimero James Adesina lori idanileko to ma waye lola lori ba se lowo te e ma wa si won gbo pe olowo o se iranwo won ni iranwo mi n wa te eyan ba ti mo ohun to n se to ba ti lo gbe igbese nipa pe amu fe se owo to e ko fi sowo to lo fi se itore anu elomi gan to fe se itore anu ohun fun so ma mo fun won se to ba dagba lodo owo to lowo to fun won se iru awon be se won le wa ka to sore eja mo ta sore fun ore da looto ore si tun ni won yoruba na lo so be 09063352 09063352 bi beere ti komi dola beere lana lowo yin sa e go ri pa lojo won ni se ki se wi pe awon ko si nkan be yo di wi pe mo ti dawo nu bi gba de yan lo so mi sinu kun sugbon mo fe ra beere te beere sugbon o se se pe iru nkan be na lo wa lo kan elomi na laaro e kokko ba n fe nu ba yan dia
0: e se se ri DeFi yi te ba fi owo si e lo fokan bale ni e lo fokan bale ti e ba ti ni eko lori re da tori e na ma ni pe ka wa fun seminar ka wa fun training ka wa keko bo je wakati kan le ba lo ni nkan te ba ko te ba mo te ba wa fowo yin si okan yin o bale aye keji ni pe ko ki n se DeFi nikan le ko wo si business pupo lo wa o In fact, mo tun lo seminar kan ni ana. Mo tun lo tun ko nipa business miran ti eyo tun fi lowo.
1: Ti bi owo jade.
0: E-commerce wa te le se ti yo bi owo fun yin. Business forex na tun wa to njawo. En te mo rowo lososu iye na tun wa o. Orisirisi business lo wa. Ta ba si nsoro nipa pe skills, awon skill set. Ni Saturday or live yi ma tun ko wa na lori bi a se le ko nipa AI video making ti a mo se video pelu AI ta mo se content pelu AI ti a si mo so di
1: owo
0: gbogbo eko ye na le ko ko si be se fe se isowo bi meta merin marun ti okan yin ma daru te mo beru pe ah se mi o so e le so wo nu tori pe multiple streams of income ohun le ni orisirisi business le kowo si to mo wole sugbon eko lo se pataki ju te ba ti leko tori imo ninu science imo ninu blockchain imo ninu technology o peleke ni o lojojumo lo nlo soke si nje e si mo pe ko si bi se soro nipa nkan temi go ti lo ko nipa re daada e mo pe mi o ni paro fun yin so lola yi seminar o waye boya kin to ti e lo ka to lo ke to lo si kin sare pe number in te ba ti wa fun
1: idanileko la
0: idanileko ti to la yi te fe wa ago mewa ni idanileko yi o bere logo olohun ni egbeda ako won jo ago mewa ni o bere eyin ti e ba nbo e fe get e fe reserve seat yin e send yes pe mo fe wa yes te ba ti send yes lori WhatsApp abi ni as SMS te test here any ori ofe lati darapo mo eko ye ko se nti o le wa o se nti o le wa wakati bi meji si meta ni eko fi waye ni ola e send yes sori 070-88-306422 070-88-306422 tori target ni pe o ye ka ma pa owo lojojumo ka ma pa owo losose ko wo si mo wole si wa ni sinu account wa ni osoosu te ba si achieve yen e gbodo do lasan e gbodo le ran owo yin nise awon nkan te le fowo yin se lewa kolola atawon nkan te le fi opolo yin se awon se te fopolo se te mo pa dollar e ko na ni Saturday ola yi te ba fe darapo 070-88-306422 number ti send yes si niyan lori WhatsApp ti ati via SMS te fi gba address ti e fi reserve seat yin fun seminar idanileko ti yo waye ni ola mo si ti nse awon ebook kan atawon materials kan lori AI video making ti ma fun eyin ti e ba wa awon ton ti wa tele na ose na ni ma send e si gbogbo won eyin te ba nbo lola ma fun lawon materials te inu o fi bere bi pe e fe wa university ni o e fe wa sile eko
1: ile iwe
0: giga
1: ile iwe giga se lowo
0: bele nbo lola o so te ba nbo mu bio mu we ati bio dani si gbe laptop dani te ba ni mu phone ni dani ke wa ko eko ma lo projector lati project awon nkan to ye ke mo awon business tawon eyan nse ton fi nrowo gbogbo e leko lola up to 3 to 5 businesses le lori ofe lati ko ni Saturday ola yi le kan si send message e be si ma send e nisin so the number yi 070-88-88-306422
1: to ona le ti gbo yen ja do soki lo pada bo.

0: À ń tẹ̀síwájú lórí ètò wa ọ̀nà àbáyọ lórí ìkànnì alálòwárìkà ìjọdá 105.5 FM. Ètò náà ti ń lọ síbi kùnkùn dùn ṣùgbọ́n kó tó di pé a máa lọ láàárọ̀ yìí. Onímọ̀ ẹ̀rọ James Adesina, àwọn ọ̀rọ̀ ṣókí tẹ fẹ́ gba àwọn èèyàn lámọ̀ràn lórí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀la àti lórí àwọn nǹkan tẹ ti bá wa sọ pẹ̀lú nọ́mbà yín. Níbo ni ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé? Báwo la ṣe rìn fún àwọn tó ń bọ̀ láti Abẹ́òkúta, àwọn tó ń bọ̀ láti Ìjẹ̀bú òde? Ǹjẹ́ wọ́n lè wá àbí online wà fún àwọn tọ́nà wọn jìn, àwọn tó ń bọ̀ láti Lẹ́kí, Badagry, Benin, gbogbo àwọn ibi tí wọ́n dára lè ṣe
1: wọ́n. Ẹyin tí ẹ bá fẹ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́ Títọ́lá, aago mẹ́wàá òun ni ó bẹ̀rẹ̀, wákàtí méjì sí mẹ́ta òun ni ìdánilẹ́kọ̀ọ́ yóò ṣe wáyé. Tẹ bá ń bọ̀ tẹ bá ti dé ẹgbẹ́ dá kò jìnà sí ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ó ti wáyé. Torí pé kò kì í ṣe gbogbogbò ni a fẹ́ ṣe Títọ́lá yìí. VIP training náà ni VIP training, àwọn tí wọ́n bá tètè sẹ́ndì yẹ́ẹ̀sì sí orí nọ́mbà yìí òun ni wọ́n máa lórí ọ̀fẹ́ àti jàǹfààní training Títọ́lá. Sẹ́ndì yẹ́ẹ̀sì sórí 07088306422 07088306422. Òun lẹ sẹ́ndì yẹ́ẹ̀sì sí. Àwọn nǹkan tẹ́ ẹ̀kọ́ lọ́la pọ̀ gan. Business ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú ₦20,000 lọ sókè. Ẹ̀kọ́ tí ó sì mọ fún yín lówó ní ojoojúmọ́. Business tẹ́ lè bẹ̀rẹ̀ gan láì jẹ́ pé ẹ fi owó bẹ̀rẹ̀ rẹ̀ náà. Ẹ̀kọ́ òun náà ní Sátidé ọ̀la yìí. Fún ẹ̀yin tí bá wá, tẹ bá sẹ́ndì message láti reserve sí ti yín. Owó registration lásán péré náà ni ẹ máa san. Training tẹ fẹ́ kọ́ yìí ó jẹ́ training tó jẹ́ pé tẹ́yìn ó bá kọ́ èyàn ó san more than 300,000 láti kọ́, ṣùgbọ́n ọ̀fẹ́ ni ẹ gba gbogbo training yẹn ní ọ̀la. Ẹ kàn sanwó registration lásán ni láti fi wọlé. Ẹ̀kọ́ nípa AI video making, ẹ̀kọ́ nípa DeFi ti bẹ́ ṣe mọ rówó, ẹ̀kọ́ nípa e-commerce àti àwọn business tẹ lè ṣe tí ó mọ̀ fún yín lówó lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àti ní oṣooṣù. Láti ọ̀dọ̀ James Adesina, èmi náà máa kọ yín pẹ̀lú ògùn Ọlọ́run ní Sátidé ọ̀la yìí. Fẹ́yìn tẹ fẹ́ wá bẹ̀rẹ̀ sí ni máa sẹ́ndì mẹ́sẹ́jì yín. Tẹ bá sì fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ fẹ́ béèrè ìbéèrè lórí sẹ́mínà ọ̀la, nílò mentorship lórí àwọn nǹkan tẹ lè ṣe, tẹ lè fi owó ṣe. Information wà nílẹ̀, ó pọ̀ nílẹ̀ gan. Information tí ẹ̀yin náà lè lò tẹ fi dolówó, ó pọ̀ nílẹ̀. Ẹ lè pè mí, ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì sórí 08064095598 ẹ lè pè mí, ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì pé ẹ fẹ́ darapọ̀ mọ́ sẹ́mínà o. Ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì náà lórí WhatsApp àti via SMS. Tẹ bá fẹ́ tẹ̀lé mi lórí Facebook, James Adesina lorúkọ mi ní orí Facebook. Lórí YouTube, James Adesina òun náà ni orúkọ mi ní orí YouTube. Lórí TikTok, The Unselfish CEO.
0: Bẹ́ẹ̀ni, ẹja máa lọ adúpẹ́ lọ́wọ́ onímọ̀ẹ̀rọ James Adesina. Lẹ́ẹ̀kan sí àwọn nọ́mbà wọn lélẹ̀ 08064095598 tàbí 07088306422 07088306422. Ẹja pàdé láago mẹ́wàá lórí ọ̀tún inú ìwé ìròyìn níbi tí àwọn ẹ̀dọ̀kí ìròyìn tó jáde fún tòní tààtì láǹfààní láti kà sí yín létí. Títí aago mẹ́wàá ẹ̀rí olúwagbèmílékè adébáyò lórúkọ tèmi, MC ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹ̀gbẹ́ bàbẹ̀ lóko. Mo yọ́ láàárọ̀ yìí, ọlọ́run ọba mi sáyẹ́nsì ẹ káàárọ̀.
2: Conversation with a voice for

ròyìn daily post àwòrán ààrẹ tẹ́lẹ̀ rí olùṣègùn ọbásanjọ́ lẹ́bà ń bẹ̀ lẹ́bà náà wọ́n gbẹ̀wé ròyìn punch náà ìròyìn àwòrán wọn lẹ́bà gbẹ̀gàdà lójú ìwé ìròyìn kódà nigerian tribune náà tààrọ̀ tòní náà gbé jáde tán ni kí náà kọ síbẹ̀ wọn ni ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn olóyè olùṣègùn ọbásanjọ́ ti fiyèsí sáwọn ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ogun ìyẹn olùṣègùn ọ̀ṣọ́bà tó sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé ṣáájú ètò ìdìbò ọdún 2003 ọbásanjọ́ sọ pé òun kò tan ẹnikẹ́ni jẹ tàbí parọ́ fún ẹnikẹ́ni tàbí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alliance for democracy ìyẹn ad lórí ìdìbò náà gẹ́gẹ́ bí ọ̀ṣọ́bà ṣe sọ ní ọdún 2018 ni ọ̀ṣọ́bà nínú àtẹ̀jáde kan tí ó sọ pé ọbásanjọ́ ṣe àtànjẹ fún gbogbo àwọn gómìnà tó wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ad ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nàìjíríà èyí tó mú kí àwọn pàdánù ipò àwọn nínú ìdìbò náà àmọ́ ọbásanjọ́ ti wá fèsì lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà náà níbi tó ti ní igbákejì òun lásìkò ọ̀hún ni atiku abubakar gbìyànjú láti yọ òun nípò gẹ́gẹ́ bí ààrẹ tẹ́lẹ̀ rí náà sọ pé òun kò gba gbogbo ohun tí ọ̀ṣọ́bà sọ nípa òun tí òun kò sì ní fi àyè gbà á pé kó pe òun ní ẹlẹ́tàn nítorí òun kò tan ẹnikẹ́ni jẹ ọ̀ṣọ́bà pé ọbásanjọ́ pé ọ̀ṣọ́bà pé kó mọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ṣẹlẹ̀ eléyìí tó wáyé lásìkò náà wọ́n ní pàápàá lórí ọ̀rọ̀ òṣèlú láàrin òun àtàwọn ilé iṣẹ́ àwọn aláṣẹ ẹgbẹ́ afẹnifẹre ẹgbẹ́ òṣèlú ad tó sì ní àwọn aláṣẹ ẹgbẹ́ lóríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ náà nígbà náà ọbásanjọ́ sọ pé bí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú ad náà ṣe pàdánù níbi ètò ìdìbò ọdún 2003 kò ṣẹ̀yìn ohun táwọn aráàlú fẹ́ àti pé wọ́n ṣe àyípadà èsì ìbò ní ìpínlẹ̀ kan péré ni pdp kò ṣe gba ìpínlẹ̀ náà ó ní ọ̀ṣọ́bà kọ̀ láti polongo fún àtúndì ìbò rẹ̀ nígbà náà tó sì padà tọrọ àforíjì fún ìwà àìfojúdi eléyìí tó wù lọ́wọ́ àwọn aráàlú rẹ̀ lásìkò tí ìdìbò ti ẹnu ń bodò nígbà náà gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá tẹ̀síwájú wọn ní ọbásanjọ́ fi kún pé àwọn ìwà tí àwọn gómìnà náà hù ló jẹ́ kí wọ́n pàdánù ètò ìdìbò wọn kí wọ́n sì má dẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lé àwọn lórí nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ìgbìyànjú láti yọ àwọn nípò ààrẹ ọbásanjọ́ sọ pé igbákejì àwọn atiku abubakar ló lẹ̀dí papọ̀ pẹ̀lú olórí ilé aṣojúṣòfin ìyẹn gali nahaba láti yọ àwọn nípò ààrẹ nítorí èròǹgbà rẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè yìí ọbásanjọ́ fẹ̀sùn kàn pé mílíọ̀nù márùn-ún náírà ni atiku fún nahaba nígbà náà láti fi bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ àwọn nípò lásìkò tí òun kọ sí nílé lọ́jọ́ ẹtì kan ó ṣàlàyé pé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ lórí bí atiku ṣe fún nahaba ní mílíọ̀nù márùn-ún náírà náà tó sì gbọ́ nípa ohun tí wọ́n sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ ọbásanjọ́ nípò kó tó di wípé gbogbo rẹ̀ sí ó wá sílẹ̀ tí ó sì ṣàlàyé fún ọbásanjọ́ ọ̀rọ̀ pọ̀ tí bàbá ọbásanjọ́ sọ ṣùgbọ́n ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ olùṣègùn ọbásanjọ́ àti ọ̀ṣọ́bà wọ́n sọ òkú ọ̀rọ̀ síra wọn o lórí ìbò ọdún 2003 àti àṣírí ọ̀pọ̀ ìpàdé ìdákọ́ńkọ́ eléyìí tó tú àti ìdí táwọn gómìnà ẹnu ẹgbẹ́ òṣèlú ad ṣe pàdánù sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú pdp ó wà nínú gbogbo ìwé ìròyìn láàárọ̀ yìí ṣùgbọ́n inú ìwé ìròyìn punch lèmi ti ka eléyìí jáde ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ẹ́ ẹ lọ́gbà change.

wọ́n ní ẹsẹ̀ ògbèrò lánàá níbi tí ìfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò ìlú ẹkùn ní ìpínlẹ̀ kwara gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti mú kí ètò ààbò dúró tukó dúró re ní ẹkùn gúúsù kwara àjà fún ìran yorùbá ni olóyè sunday igbòho èrò ló lọ ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò náà lọ́jọ́bọ̀ àná ní ilé ọmọ ìbílẹ̀ ìgbómìnà ilé tó wà ní ìlú gànmọ́ ìlọrin ìpínlẹ̀ kwara gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe ìfọ̀rọ̀wẹ́nulẹ́nuwò pẹ̀lú wọn ní nǹkan bíi aago méjì ààbọ̀ ọ̀sán táwọn èèyàn ẹkùn gúúsù kwara sì péjú sí lọ́pọ̀ yanturu nígbà tó ń sọ̀rọ̀ olóyè sunday igbòho sọ pé àsìkò ti tó báyìí tí àlàáfíà yóò jọba ní ẹkùn gúúsù kwara olóyè sunday igbòho ṣàlàyé pé ààrẹ bọ́lá ahmed tinubu ti fún òun láṣẹ láti bẹ̀rẹ̀ ikọ̀ elétò ààbò ìlú ẹkùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá olóyè sunday igbòho fi kún pé gbogbo ìlú táwọn agbésùmọ̀mí ti lé àwọn èèyàn kúrò nínú ìlú wọn ní ẹkùn gúúsù kwara làwọn yóò dé láti bẹ̀rẹ̀ láti òní lọ tí àwọn sì mọ lé wọn lérè o ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tí àwọn bá bá ìbọn lọ́wọ́ rẹ̀ nínú igbó láìṣe ọdẹ tàbí fijilanté ó ní ọ̀daràn nírú ẹ̀ níbẹ̀ ó ní káwọn oníwà ọ̀daràn tètè kúrò nínú igbó torí pé ẹkùn nínú igbó ẹkùn gúúsù kwara nítorí ìlú ẹkùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ kwara ó tẹ̀síwájú pé ààrẹ bọ́lá ahmed tinubu ní kí wọ́n máa gbóríyìn fún lórí àṣeyọrí ìlú ẹkùn ó ní ẹni yòówù tó bá ní ìfẹ́ sí ìlú ẹkùn kó forúkọ sílẹ̀ ọ̀fẹ́ ni ìgbaniwọlé igbòho wa gba gbogbo ọmọ ikọ̀ irun ìlú ẹkùn ó gbà wọ́n nímọ̀ràn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró pẹ̀lú àlàyé pé kí wọ́n yàgò fún ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni ó tún lo àkókò náà láti fi dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu àti gómìnà abdulrahman abdulrazak eléyìí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ kwara fún ààyè eléyìí tí wọ́n fi gbà á láti wọnú ìlú ọ̀hún ó ṣàlàyé pé ọ̀pọ̀ ìpèníjà lẹ́kùn gúúsù kwara ni wọ́n ń kojú nídìí ètò ààbò pẹ̀lú bí àwọn ajínigbé àti àwọn agbésùmọ̀mí ṣe ń ṣòro bí àgbọ̀n o olóyè bísí fàkàyọ̀dé ṣàlàyé pé láti bí ọdún mélòó kan sẹ́yìn ni àwọn èèyàn ẹkùn gúúsù kwara ni wọ́n ti gbádùn mọ́ látàrí àwọn ajínigbé eléyìí tí wọ́n ń dà wọ́n láàmú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún o punch náà ló gbé jáde ẹ̀ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní

gẹ́gẹ́ bí ìròyìn eléyìí ṣe gbé jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn daily post náà ni wọ́n ti sọ̀rọ̀ láti ibi ọjọ́ méjì sẹ́yìn eléyìí tí wọ́n ní onírúurú awuyewuye ti ń jáde lórí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ondo ìròyìn ní àwọn aṣòfin náà fún olórí ilé aṣòfin eléyìí tí ṣe olórí wọn Olamide Oladiji ní gbèdéke di ọjọ́ Àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà yìí láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ bíbẹ̀ kọ́ àwọn máa yọ nípò èyí ló mú kí àwọn oníròyìn náà yọjú síbẹ̀ láti kàn sí alága ìgbìmọ̀ ilé lórí ìròyìn ọ̀hún Ọlátúnjí Fábíyì láti mọ ìdí tí ilé fi gbé ìgbésẹ̀ láti yọ olórí ilé ní ipò rẹ̀ wọ́n nígbà tó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún àwọn akọ̀ròyìn Fábíyì sọ pé ìdí tí àwọn fi gbé ìgbésẹ̀ náà kò ṣẹ̀yìn ẹ̀sùn pé olórí ilé aṣòfin náà àti igbákejì rẹ̀ ṣàgbéyẹ̀wò àbá ìsúná àjọ eléyìí tó ń rí sí ìdàgbàsókè àwọn ẹ̀ka tó ń pèsè epo rọ̀bì ní ìpínlẹ̀ Ondo ìyẹn OSOPADEC òní wọ́n pè wọ́n ó ní wọ́n sì buwọ́ lu lórúkọ gbogbo àwọn ọmọ ilé aṣòfin láìsí ìmọ̀ sí àwọn níbẹ̀ ó fi kún pé olórí ilé náà tún gbé mílíọ̀nù mẹ́rìnlélógójì náírà nínú àbá ìsúná àjọ náà gba oko ibòmíì lọ Fábíyì sọ pé àwọn aṣòfin mọ́kànlélógún nínú àwọn mẹ́rìndínlọ́gbọ̀n tó wà ní ilé aṣòfin náà ni wọ́n ti buwọ́ lu ìwé pé àwọn kò fẹ́ kí olórí ilé náà kó darí àwọn mọ́ nítorí ó ti tàpá sí òfin tó de ọ́fíìsì rẹ̀ ó fi kún pé ọ̀rọ̀ náà kò fa ìjà tàbí mú ìfaǹfà dání rárá nítorí gbogbo àwọn ọmọ ilé tó ń bínú lórí ìṣẹ̀lẹ̀ náà ti fi ọ̀rọ̀ náà tó gómìnà létí tó sì ti bá àwọn dá sí gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú ó ní ó fi kún pé àwọn kò bá olórí ilé fa ìjọ̀gbọ́n o àwọn ohun tí àwọn ń bèrè fún náà ni wípé kí ó fi kó kọ̀wé fipò sílẹ̀ tàbí tí kò bá ṣe bẹ́ẹ̀ àwọn ó yọ nínú ipò náà ní ọwọ́ agede ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ daily post náà láti bá ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́

0: wọ́n ní àbá láti ní ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí àwọn aṣòfin ti wà lórí rẹ̀ fún ìgbà pípẹ́ ni ilé-ìgbìmọ̀ aṣòfin ti buwọ́lù báyìí o èyí wáyé lọ́jọ́bọ̀ ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún tá a wà yìí lásìkò ìjókòó ìpàdé àwọn aṣòfin náà ni wọ́n ti fẹnukò lé àbá náà lé lórí o lẹ́yìn tí wọ́n ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o wọ́n ni wọ́n fi wọ́n ti jókòó lẹ́yìn tí wọ́n fagilé àtúnṣe tẹ́lẹ̀ eléyìí tí wọ́n ṣe lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì gba èyí wọlé ìgbésẹ̀ yìí ni yóò fún àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láǹfààní láti ní ọlọ́pàá tí yóò jẹ́ kí agbègbè wọn tí wọn yóò sì dá dúró yàtọ̀ sí ti ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde wọn nígbà ìbágbàgbé ìrántí pé tí àwọn alẹ́nulọ́rọ̀ àti aráàlú ti ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó tó di pé ẹ̀kọ́ ń fojú mímu hàn lórí rẹ̀ báyìí ọ̀rọ̀ náà pọ̀ nínú ìròyìn ọ̀hún o ẹ jẹ́ ká náà gan wé ìròyìn punch ẹ bá ń bẹ̀ láàárọ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ já lọ séka ìpolówó ọjà tá a bá polówó ọjà tán ìròyìn tó kàn á mọ̀ tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀ orúkọ mi ni ọmọba adédèjì adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí a ò ní wáyé asán o kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541 àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí ọlọ́run kọ ilé ayọ̀ fún òun ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀ kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí ilé iṣẹ́ ti ń báni kọ́lé báni ralẹ̀ tí wọ́n sì ń báni ta ilẹ̀ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín ẹ má tún wá irọ́ níbòmíràn mọ́ o àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́ Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Ọ̀tẹ́dọ́lá College of Education Ẹ̀pẹ́ Resort and Spa ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o kì í ṣe inú omi kódà kì í ṣe inú ìrà rárá bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀ àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College Ìlàró Polytechnic Lafarge Cement àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí anílẹ̀ nílùú Ìbàdàn Abẹ́òkúta Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties wọ́n ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀ ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ gbogbo sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀ gbogbo ilẹ̀ wa ló ní seal of o àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti la. Wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka à ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management.
2: Your favorite tunes are just a click away.
1: Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí o kò bá jìnà ilá kì í kó o àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 head office wa ní 5 Charity Road, opposite UBA Bank, Okoba, Agege, Leko.
3: Website wa ni
1: www.shefferhomesng.com. Pelu Sheffer Homes and Properties, ile kiko dirorun nile yi.
4: Bi ori eni ba ma gbe ni agbe alaworo ko ni Sheffer Homes and Property ojulowo ile ise to nfi ni lokan bale awon agbegbe to da na nile si ti owo re ko ti gani lara awon ti won ti ba wa do wa sejere ko lo le.

wọ́n ní àwọn mẹ́ta kan rèé tó jẹ́ wípé wọ́n ti fi ẹ̀sùn wípé wọ́n ní ọwọ́ ò nínú ìjínigbé àti ìjínigbé àwọn ọmọ iléèwé àti tíṣà mẹ́ta ìyẹn olùkọ́ mẹ́ta ti ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé daily post ló gbé jáde wọ́n ní lánàá náà ni wọ́n ti rán wọn ní ẹ̀wọ̀n gbére o ní gẹ́gẹ́ bí ìdájọ́ ti ilé ẹjọ́ gíga eléyìí tó wà ní ìlú Àbújá eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé

0: wọn ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti pèsíta ò tí wọ́n fi orúkọ èèyàn kan tí wọ́n porúkọ rẹ̀ ní muhammad yusuf amutu ilé tó jẹ́ ọ̀kan lára ó máa ń ta àwọn ohun èlò tí ọmọ olóògbò àwọn ilé tí wọ́n ní ó ń kó fún àwọn agbésùmọ̀mí yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi orúkọ rẹ̀ síta gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wà ò wọ́n ní wọ́n fọ̀rọ̀ yìí síta nínú ọ̀rọ̀ kan tó jáde lánàá lọ́jọ́bọ̀ thursday ilé tí ọ̀rọ̀ náà jáde láti olúlú iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ilé tí ìbámu ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní wọ́n ní ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun lánàájọ́bọ̀ thursday náà ni wọ́n. ìyẹn fún ti ìpínlẹ̀ ogun ètò ìdìbò gómìnà tó ń bẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ látẹnu ẹni tó jẹ́ abiodun jordan adeyemi ìyẹn onídàájọ́ àgbà.
1: social media facebook jordan 105.5 fm twitter jordan 105 fm.
0: òun náà ni wọ́n ní kí wọ́n yanjú gbogbo àwọ̀ ilé tó bá wà láàrin gbogbo àwọn adarí tí wọ́n jẹ́ olórí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú wọn kí wọ́n rí pé wọ́n yanjú gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní gbogbo wọn náà ló jẹ́ wípé wọ́n fẹ́ jáde fún ipò gómìnà ṣùgbọ́n lórí eléyìí náà ni wọ́n ní wọ́n ti sọ pé ọ̀túnba jimmy adebisi lawan òun gangan náà ni ojúlówó ọmọye nínú ẹgbẹ́ òṣèlú náà láti jáde fún ipò gómìnà nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch ló gbé ìròyìn náà jáde ẹ bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní àwọn àjọ tí wọ́n ń gbógun ti gbòógì olóró lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn national drug law enforcement agency òun ni wọ́n ti ṣàlàyé pé àwọn ti gbà tó tó àwọn ti gba àwọn nǹkan kan tó jẹ́ wípé ó tó 2 billion ìyẹn oògùn gbòógì olóró tá a mọ̀ sí tramadol ilé jẹ́ pé ọkọ̀ọ̀kan rẹ̀ tẹ́ ẹ bá ka ẹni méjì mẹ́ta 2 billion tramadol pill rẹ̀ òun ni wọ́n náà wọ́n ti gbà láàrin oṣù méjìdínlógún ìyẹn 18 months òun ni gbogbo àwọn nǹkan tí wọ́n ti gbà ò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún àwọn àjọ ndla ìyẹn brigadier general buba mawa retired gẹ́gẹ́ bó ṣe fi ọ̀rọ̀ náà léde nígbà tí wọ́n ṣe àkọọ́lẹ̀ gbogbo ìgbìyànjú àwọn àjọ ndla àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ìyẹn ní ìlú èkó ní lekki deep sea port níbẹ̀ gangan náà ni wọ́n ti sọ̀rọ̀ náà jáde tí ìròyìn dẹ̀gbẹ́ láàárọ̀ yìí ẹ̀ bá lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní.

tẹ̀síwájú lórí ọ̀tún inú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ abia náà ni wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ tó ṣe ni ní kàyéfì ilé tí wọ́n ní àwọn mọ̀lẹ́bí ẹbí márùn-ún ilé tí wọ́n ní wọ́n pàdánù ẹ̀mí wọn ní agbègbè umuimo ní ìjọba ìbílẹ̀ ozizioma ní ìpínlẹ̀ abia gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn tí wọ́n gbẹ̀mí mi náà ni bàbá àti ìyá àti àwọn ọmọ wọn mẹ́ta ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni kachi nnagbugu àti ìyàwó rẹ̀ chinaza nnagbugu pẹ̀lú àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní wọ́n bá nínú yàrá o tí wọ́n sì ti gbẹ̀mí mi ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun náà ni ìṣẹ̀lẹ̀ náà wáyé àná náà amóròyìn ṣùgbọ́n wọ́n ní ìwádìí ń lọ gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ abia gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ kàyéfì òun ló mà jẹ́ o fún àwọn àti gbogbo àwọn ará agbègbè náà ẹnu ọgọ́wé ìròyìn daily post ẹ̀ bá ìròyìn náà ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ wà ń bẹ̀ láàárọ̀ tòní

0: ni ipinle plateau won ni awon omo orede america awon ase alase won be won ti koju agan si pe iru wa be ki se ohun to to ati ohun to ye eba ninu iwe iroyin laaro ti toni o wa nu iwe iroyin punch ekunrere wa nbe laaro yi iroyin po to jade laaro sugbon asiko fi be ba wa sore eja lo si oke lohun ko to di pe ma si oju opo sile teyin ara le te lanfani lati se kini lati ba wa dasi won ni awon ise ti ko tona eleyi ti o ko opolopo awon moride nigeria lo si ilu Côte d'Ivoire ile to je wi pe ise nobi o na ni won lo nfi won se eru ni won fi won se ti won si nlo won nilo omi ojo ni ilu Côte d'Ivoire gege bi eni ti o je asoju ati aja fun won ni ilu na ko to di pe won ko won wale gba ti awon mo orile de nigeria ti won wa ko wale na soro won ni ise iro kan ti won pa fa won oni o ko awon sinu wahala orile de Côte d'Ivoire iyun na wa ninu iwe iroyin laaro toni eba ni ekunrere nibe laaro yi won ni ile ejo ni ilu Eko won ti ni ki eni ti o je toruko re je blessing ceo won ni ko san owo to to million lona ogun naira lati fi san beeli re latari esun ti won fi kan wipe o ko o se ayedere owo kan to to 69 million naira ile ti awon ajo EFCC ti won fi esun na ti won fi kan won ni omo orilede Nigeria to fi orilede America se bugbe ohun na ni won ni o ti fi ewon ogbon odun jura o bayi latari esun owo jibiti to lu e ti won pe owo ohun ni $300,000 ile ni won fi ju si ewon ogbon odun 30 years ago yo pe nbe de o ewo e ja lo soke lo ka lo sojo po le 09063352 iroyin po ta ko wa ta mu bo awon yan wa ti wa loju opo lataro won ti reti ka si oju opo le 09063352
1: elo e ka ro
0: sir
1: o mi gbara lati ko tun
0: baba
1: e ku eto
0: yes sir
1: la kokko e je nbe lori oro ti osoba ati baba basojo
0: bo
1: se ni le osoba so yen sugbon baba to se baba ma se ri bi oro pdp se ri lowo lowo bayi be loro yeji ri ngba yen enu won ku e ta ni won inu bu ni kan se ni o lo si meeting ti won pe eni kan lori de won yen election kini won mo mo fe ko sile ni o baba fe gba won agba je gba won apc na si nlo agbara nti mo sọ pé ètò ìjọba nàìjíríà à ń sì ń tọrọ àwa jẹ ni táwọn kan bá ti débẹ àwọn tán bá wà nbẹ àwa la wà nbẹ gọọmẹǹtì ló ń ṣe òótọ ni ọṣọba sọ ṣùgbọn ngbà yẹn náà àwọn ọṣọba náà ṣáwọn campaign wọn campaign ghana ẹ wọlé confam ngbà yẹn ó campaign bíi pé kò sí nǹkan míì mọ ó wọlé confam sọ àwọn ọṣọba náà ṣe ni wọn gọ iṣẹ bàbá sọ fún wọn ò ní wọn tẹlẹ ìyẹn bẹẹ ẹlẹẹkejì ni ti ọrọ ìlú ẹkùn ní kwara ó dára gbọ́ o ṣùgbọ́n kí sunday igbodò má gbàgbé pé kí ò bá ń ṣe pé tinubu tó wà ńbẹ wọn kàn gbà ní kò tẹ wọn lọ́rùn o ó bára lẹ o
0: ẹ ṣeun
1: ohun tí wọn ń ṣe ń kwara ó tẹ wọn lọ́rùn o ohun tí gbogbo orúkọ òkú tó ń ṣẹlẹ̀ ń tẹ wọn lọ́rùn wọn lè tó wá bẹ wọn kàn gbàrí lọ tánkìlẹ̀ ni ó bára lẹ̀ ńbẹ ó tẹ̀ jẹ́jẹ́ ńbẹ
0: ó gbàdúrà
1: pẹ̀lú orúkọ jésù ilẹ̀ yorùbá nílẹ̀ kwara
0: kò
1: sí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ ṣe nǹkan kan lóde ibù kì í ṣe sunday igbodò nìkan
0: gbogbo
1: ẹnikẹ́ni látorí ìran ẹ̀ débi tó ti bẹ̀rẹ̀ dé parí wọn máa parun ni lórúkọ jésù
0: ẹ ṣe ń gọ sà ẹ lóò ta ló wà lójú òpó ẹ káàárọ o
2: ẹ káàárọ pa
0: ẹ káàárọ mà
2: ẹ kò ṣe ọbọlá látàkùtò
0: ìyá mi
2: nípa ọrọ ọbàṣẹjọ àti ọkọọdà lèmi tí ẹ dá sí
0: à ń gbọ yín mà
2: sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ kò dá ká máa tètè máa ká máa dáyàn mẹ́jù because nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀dá àti ọbàṣẹjọ́ kí ni àti pé wọ́n tẹ ọbàṣẹjọ́ ní ló ṣe sọ̀rọ̀ jáde òun ló ń ṣẹlẹ̀ sí bọ́lá tinubu ló ṣe báyìí kí àwọn pípù tí wọ́n fẹ́ kó ìjọba ṣe ẹni pé ọbàṣẹjọ́ mẹ́jọ pé àtìkù onílàbẹ̀ sọ kí ẹ̀rí àti pé ó tibẹ̀ ó fẹ́ gba ìjọba lọ́wọ́ yìí so nǹkan tó pa tí ọbàṣẹjọ́ ṣe ń ṣe gbogbo nǹkan tó ṣe ń gbà yẹn bẹ̀tẹ̀ wọ́n tẹ̀ nínú ló ṣe sọ̀rọ̀ báyìí èyí ni mo ṣe tọ́jú pé bàbá wa kí ni fún ìgbà tó ń bá kó ìdẹ á sọ ìdí tó ń ṣe mi kẹ́lí gbogbo nǹkan tí àbá yẹn ṣe ìdí ó kó ń fìyà jẹ wá o need you. To my daddy, I shall like you to go out. But you know, my one letter is letting you. Then I'll be out. They care about you. Back at you and walk up. But to me,
3: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.
4: Ashwati Kogulo, but the same way, I want to go. One tie kigari ni 500. So I get to look at every one tie kigari ni kumbi gitawai. Awa lanche awa. I'm telling you. Wala wala jito. I do have to look at. I want to be my two wishes. Allah Amara. Allah Rabbal Alam. So I want to be. I want to be. Lulu pe kili kubaje. Naturi alalu. Bu kata lo mamu kule. Rabbal Alam.
0: Thank you, sir. Eshigun, sir. God bless you. Hello, Carol.
5: Hello.
0: Carol, are you ready to hear Lola? I'm going to
5: hear
0: you. Shema.
5: Help me, sir.
0: What's your whole yam?
5: Oh, community baby, that's your lad, Badu.
0: A carboma.
5: Oh, hey, Joe. I will say that I'll catch your foundation on me. Found out to be amazing, what in the condition of Billy. And should that be?
6: Eto eka adajo wa lorilede yi o si nlo yi ni oro pe o fe je awo ma Nigeria o okay gbogbo bi baba Tinubu o se seto gbogbo ayin ama cabinet nkan kan to yan okay lati ipade mi ati kudrat e kekere ekun ti bi o ba lawon bi ti bo ni se wo eto eka adajo to nlo bayi
0: nigba
6: ti awon agbesuma ni yi owo temo kan won so ko won ma fa le won gbere kire ti won ma pa won iru omo ologun ni se bayi ni se to tun ko kini ija ogun to tun lo ko fun won ninu ogun yen ni se bayi ngba ti an ba tun mo gege je to soro tan ngba ti o na ni se won ti ne won to ko le won gbere won si ti ma wi pe en ti a ba ti fun le won gbere o ko pe ijoba kan tun bo ni se won ba ti tun wa le won ma yeju won ka mo pe won pa won ti won ba ti pa won gbere won ma pa won gbangba ka ma mo ki se pe won ka ma ti odun la kan so pe won pa won won pa won
0: Amen.
7: pẹ̀sẹ̀ tó pé Kwara ó ti ká sí Kwara gẹ́gẹ́ Yorùbá ṣùgbọ́n nọ́ọ̀sì náà kó wọn mọ́ wọn ò fara mọ́ ó kàn mọ́ wọn kàn gọ́gí ni máa ara fún nìkan jíjọ́ lẹ́ẹ̀kan ó jáde gbogbo kó tọ́ rẹ̀ ó mẹ́jọ bó ẹ̀ tábí ìgbùkù yẹn dáadáa ní southwest kó tó máa lọ sí ànọ́dá sí ìjà náà ó múná tó kó bíbà kó tó lọ sí ànọ́dá sí
0: olúwa
7: kò ṣe bàbá bẹ́ẹ̀ sọ.
0: Àmì ẹ ṣe gan bàbá mi ẹ ṣe gan sá. Zero nine zero six thousand three three five two. Ekaro.
8: Hello, Ekaro.
0: Ekaro, sir.
8: NC.
0: Baba.
8: Shalafia.
0: Adupe lo lo.
8: Aku la Ekaro.
0: Yes, sir.
8: Ogbeni Benjamin lati ju.
0: Ekaro, sir.
8: Ele di mo fe pe kelu ni no oro yen. Oni e wa ti adajo to dajo e won gbere fun awon meta yen. Se no awon adajo yi dubo se pa wa ni Nigeria. Ṣé ó dàbí inú wọn ń dùn ó dàbí ìdùnnú ọkàn ló jẹ́ fún wọn bó ṣe ń pa ọmọ Nàìjíríà. Nígbà tí èèyàn bẹ́rí èèyàn tí gbogbo èèyàn ń wò báyìí tó ń bẹ́rí èèyàn. Àwọn tó tún lọ gbà wọ́n àwọn márùn-ún sọ ẹ̀mí wọn nù. Àwọn márùn-ún sọ ẹ̀mí wọn nù wọ́n wá mú àwọn mẹ́ta wọ́n mú nínú wọn wọ́n wá ní ẹ̀wọ̀n gbé e lótọ́ sí wọn. Ṣé ó dàbí ìdùnnú ni fún àwọn adájọ́ wọ̀nyí o? Bí ó bá ṣe ìdùnnú ni ẹjọ́ tó yẹ ká dá fún wọn. O yẹ ká ní kan so wọ́n mọ́tò kan máa wọ́ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ ìdájọ́ wọn nìyẹn dídán máa fi kú. Ká máa wọ́ wọn kiri kiri gbogbo ìgboro Ìbàdàn àbí gbogbo ìgboro ògbómọ̀ṣọ́ títí tí a ti máa fi bọ́ lára wọn. Ṣé òun ẹ̀ bára bẹ̀ wọ́n kọ́ jọ̀ọ́ tó ọ lọ́wọ́ ká ní ẹ̀sìn ká ní ìfẹ́ ọmọ Nàìjíríà. Torí tí wọ́n bá nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà ni wọ́n ní máa dárú ẹjọ́ báyìí. Àǹdẹ́ mọ̀ lórí àwọn gómìnà again kán tún máa sign dead warrant àwọn náà ti dájọ́ ikú fún. Kán tún máa sign dead warrant ọ̀rẹ́ ètò máa pa wọ́n kíákíá because àwọn tó wọn máa kọ́ àwọn tó wà lẹ́wọ̀n àwọn tó wọn máa kọ́ wọn ní àwọn iṣẹ́ burúkú burúkú burúkú because àwọn tó ti fẹ́ jáde tẹ́lẹ̀ tó ti kú ọdún kan oṣù mẹ́fà kan jáde àwọn náà máa júwe gbogbo ibi tí ibi tó ṣiṣẹ́ dé àwọn náà tó máa júwe fún wọn. So ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé kán bá ti ń dájọ́ fún wọn kán máa pa wọ́n sátìlẹ̀
0: ìdí
8: bẹ́ẹ̀. Ẹni fi fẹ́ẹ́ gbogbo ẹni kó jọ ọkọ ẹ̀ka bíṣ ẹ̀dáadáa lọ́dọ̀ wọn gbà ní southwest. Orí àwọn Kwara yẹn náà ó dàbí pé ó dàbí kíní yẹn mọ wọn lára o.
0: Tọ́ ó dà ṣe gan sá.
8: Díẹ̀ ni ẹ ṣe gan abáyínbọ̀.
0: Ẹ ṣeun Mr. Benjamin láti ju ṣàgá 09063352. Hello.
8: Hello.
0: Ẹ kárọ̀.
8: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń bá wa tò.
8: Ló wà bára tó.
0: Àmì sà. Kí lorúkọ yín àti ibi tí a ti ń pè wá? Ojú òpó yín yẹn ò jágere o.
3: W dot Jordan 105 FM.
7: Àwọn ọ̀dà sínú pàṣẹ. Ó bá jẹ́ pé ọmọ Yorùbá ló ṣe rí bẹ́ẹ̀ ọmọ àníkan pàkíákíá. Ọlọ́run ló máa gba gbogbo Yorùbá o.
9: Listen now and turn up.
8: Olúwaṣẹ́gun ló sọ̀rọ̀ láti Ìtòkè.
0: Ok sir, ok sir.
8: Nípa ọ̀rọ̀ ti àwọn tó kó ní ọ̀rọ̀ ẹ̀ ni sà. Ẹ jọ̀ọ́ ṣé ìdájọ́ rere nìyẹn nígbà tí ẹ rí èèyàn tí wọ́n gé orí ẹ̀ tó jẹ́ olùkọ́. Ká tún fi yẹn sílẹ̀ lẹ́gbẹ́ kan. Ẹ tú àwọn tó tún lọ rẹ́sìkì wọn nínú igbó. Ẹ̀yàn márùn-ún tún lọ ológun lọ nínú ẹ̀. Èèyàn lẹ́gbẹ́ kan. Ẹ wá mú àwọn mẹ́ta. Ẹ wá lẹ sẹ́ńtẹ̀sì wọn. Àlàkí ìfàgbé mú wa bẹ kékeré ẹkùn wa bẹ. Ṣé tó bá yẹ pé ọmọ wọn ni wọn gé orí àbí ọmọ wọn wà nínú àwọn tó kó lọ sínú igbó yẹn ẹgbẹ́ ìdájọ́ òun náà fẹ́ ṣe wọn ní àná yẹn àbí gẹ̀ta yẹn. Tó bá yẹ pé ọmọ ẹ̀ wà bẹ́ ọmọ àlàkí ìfàgbé mi àbí kékeré ẹkùn wa bẹ. Àti Sálísù wọn lọ gbé ẹjọ́ bá Haúsá. Haúsá lọ gbé kéèsì ìbáwọ́ lòun Sálísù wa nù sẹ́ńsẹ́ǹsì wọn tí wọn máa pa wọn ni tí wọn bá ti pa wọn kò sọrọ ọrọ àwọn méjèèjì olórí àwọn adájọ yẹn wọn kàn fún wọn dé olórí lásán ni wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí wọ́n fọ́ ọmọ wọn ló wà ń bẹ̀ ẹ gbé yẹn yìí náà fẹ́ẹ̀ fọ́ fọ́ wọn ni àbí ẹbí àbí bàbá ẹ̀ náà jí gbé tó gé orí ẹ̀ á ní kọ́ fún wọn.

0: Hello.
1: Hello.
0: Ekarosa.
1: Ejira o.
0: Baba o.
1: Koni ta ke fo meri kan ka wa.
0: Ami o.
1: Oju oni ti wa.
0: Ami sir.
1: Ori ya kake.
0: Ese o.
1: Oki bo bojo dan family.
0: Ki yin sir.
1: Oju oni ti nkan kan wa. Atenda lewe kun lo so.
0: Eka bo baba.
1: Mo fe ki gugu ma bere lowo ara wa.
0: Hmm.
1: Eje ka pe iya yi. Kabaya isa o ya to je po mo owo mo ti wa lo mama kutira kekere ko to je issue justice of federation ka de pe la ti fagbe mi omo wa lo na attorney general of federation minister of justice se bi awon se ba awon mo to wa lagbe awon se bo se dajo yi se bi dajo se ko wa niyan se bi dajo se ko wa niyan bíbélì lòdì sí ìdájọ́ tó ń dá yìí o kò rán lọ́dọ̀ lòdì sí àwọn tó ń pààyàn ẹ̀tọ́ tẹ̀rán lẹ́wọ̀n gbére tó ti fi ẹ̀mí àìmọ ìyẹn ṣòfò nígbà báyà sí ọ̀nà awúrú ju wọn ní ìjọba kan ní ẹ̀wọ̀n ti kó jù gọ́gọ́ wọn tó pààyàn lẹ́wọ̀n jáde ẹ sì ràn inú bíbí gan-an
0: ẹ má bínú
1: mo ń bínú ẹjẹ́ ẹjẹ́ ká máa béèrè lọ́wọ́ ìṣẹ̀dálẹ̀ yorùbá lòdì sí ẹjọ́ tó dá ẹ òfin Nàìjíríà lòdì sí òfin Ọlọ́run méjèèjì Bible àti Quran lòdì sí ṣẹ̀rí ẹ̀sìn àjòjì tá a gbé wáyé gan afínpàlújẹ ni àtẹ̀sìn Christian àti Muslim tí ohun tó dẹ̀ ń dánwò yìí tí àwọn ẹ̀bá yarí mọ́ ọ lọ́wọ́ agbára òní kan tó wà lẹ́yìn.
0: Ẹ ṣe gan sa.
1: À ń bá yìí bọ̀.
0: Ẹ ṣeun bá mi àtàdé ẹlẹ́wọ̀ ẹkùn láti sango. Hello, Ekaro.
2: Hello, sir.
0: Ekaro, sir.
2: Hello, sir.
0: How are you doing? How are you
2: doing? No, I'm not, sir.
0: Yes, sir.
2: Okay. I don't want to look at sir.
0: Okay.
2: Now, so, get a daughter to my wife or something. If you know, I'm going to put you on lane, which you didn't know any yet.
0: Hmm.
2: I'm going to move back to from there. I'm going to do a long time called Jalkufu and one, which you want me.
0: Hmm, I'm moving.
2: But I'm going to take a car and see. I'm going to go up. Bọ́lá ẹ̀fọ́ bóyá ẹ̀yìn gan fúnra bóyá mo bá béèrè lọ́wọ́ yín pé bóyá ẹ̀yìn gan mọ ẹ̀mọ olóko adájọ́ yẹn bọ́lá ẹ̀fọ́ ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n fi ṣe gbogbo àwọn ọkọ wọn yìí náà sì ẹ jẹ́ kí nǹkan yìí máa padà kí làkàyè wa yorùbá náà kí làkàyè wa máa padà bọ̀ wá lé làkàyè wa ti ṣe kinní ti pẹ́ kó wọn kó ṣàánú wa torí bìkọ́ kí a kì í ṣe bóyá pa àwọn ọkọ tá à ń sọ o ok nsì ẹ dárúkọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nsì haúsá ni gbogbo wọn ẹwẹ ni dánú tó ń ta nǹkan ìjà ogun nsì ẹyin ti àwọn àlọ́wọ́ àbọ̀ ẹsẹ̀ haúsá lòun náà wọn náà ń wá nsì wọn ò rí àìjẹ́ báyà bá ṣe gbọ́ nínú níìsì yẹn nsì àti gbọmọ ayé ọlọ́run má ṣe lágbọ̀mọ́ bẹ́ẹ̀ yẹn nsì. So irú kan náà máa dẹ̀ máa tún máa kọ̀ntínú ààrẹ bílẹ̀ ìbá máa ṣe kí ni haúsá ni bílẹ̀ ìbá máa ṣe haúsá ni ó yẹ ni tó dẹ́kun ohun náà sí ó ṣe ti ta bá wà lọ́ba àkọ́ sí ó lè jẹ́ ẹlẹ́yàmẹ̀yà lòdì ṣe kó jẹ́ haúsá lòun náà gẹ́gẹ́ bọ̀rọ̀ tí wọ́n sọ so àwa yorùbá àwa náà ká wa kán náà ká pe ra wa bọ̀ o ká pe ra wa bọ̀ tó bá wà àwa yorùbá àti yorùbá ni wọ́n lè sọ pé kọ́ pé ẹsẹ̀ so kọ́lọ́ ọba láàánú kó ṣàánú fún wa o
0: kọ́lọ́
2: kó ṣàánú fún wa ìdájọ́ yẹn ìdájọ́ tó burú tọ́lọ́ wọn kò nífẹ̀ẹ́ sí rárá rárá ni o so kọ́lọ́ kó wà pẹ̀lú wa sa bá yín gbọ̀ sa.
0: Ẹ ṣeun gan bá mi ẹ ṣeun gan sa. Hello, ẹ káàárọ̀.
3: Hello, ẹ má bínú kọmi ìdọ́lá ló pè padà.
0: Mo máa bínú.
3: Mo rí wípé bàbá àpọ̀ ìtàn dá inú bí wọn àtàwọn èèyàn wa náà ń sọ̀rọ̀ lórí ìdájọ́ jẹri o ma du mi ti o ba ni amukan ewo ko kini ewo ipinle Nigeria gogun niyan ki se ipinle to do lori otodo ade opolopo awon ton de ipo ni o ti won se ofin te yin so yi ti won de be ni pa te ododo won de ti mo ti won fe se lejo waju won ti towo bo fin pe to ba se se to ba mu wa iwo ba ti e sa o ma ya nlenu pe kobo ti awon eyinbo fi se ofin wa pe keyan so to ba je bi awon esun kan kobo yen na lo si wa ni ofin yen disin pe kan so kobo we ara to fin yen de to ton pa yan le lori won mo mo ma fi sile be ni ipinle Nigeria ki joro e ma je gbagbe toro Yoruba ko se Yoruba ipinle awon Olorun bere bawon se ngbe gbaye ti won ni eun awa lojo loju
0: to
3: wa ri pe awon terrorist ni bo dahun bi ko dara to wa nbe nti to je omo ni state e oni bo dahun ni awa la wa ri won ni ri kini awon ri won ri pe enyo awon ni o ma lo be ni
0: ẹ kú ètò lórí ti ìdájọ́ àwọn mẹ́ta yẹn wọ́n ní agbẹjọ́rò kan ti ó bẹ̀bẹ̀ fún ẹ̀sùn tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ló bẹ̀bẹ̀ fún wọn pé kí wọ́n dá kí adájọ́ ojú àánú wò wọ́n kí wọ́n rántí pé wọ́n níyàwó wọn lọ́mọ pé ó ṣe àkọ́ síbẹ̀ ẹ lọ ka gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn punch jàre ẹ lọ
4: ẹ káàárọ̀
0: mà
4: láti fàkọ̀ èsì sójà láti fàkọ̀ sọ́rí àwọn adájọ́ tó wà ní ìlú orílẹ̀-èdè wa yìí ọ̀pọ̀lọpọ̀ wá ọ máa ń dá ẹjọ́ tí kò yẹ kó máa dá sọ́rí nítorí kí ni ẹjọ́ tó yẹ kó dá fún ẹni tó pààyàn ẹjọ́ tó yẹ kó dá fún ìdílé tó sọnù yìí ń kọ́ àwọn ọlọ́wọ́ tó gbé lọ sínú gbọ́tọ̀ pa wọ́n dànù ńkọ́ kí ni kò ṣe sí ọ̀rọ̀ wọn ẹ wá ní pé adájọ́ ti da ó sọ wípé kọ́ máa kọ́ lọ fún angob irú nǹkan bẹ́ẹ̀ yóò dànù ara ńkọ́ ara ẹjọ́ mi tí àwọn adájọ́ máa ń dá tó máa ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n gba bribe ó ń ṣe àwọn nǹkan tí kò yẹ kó ń ṣe tí ò yẹ kó jáde ní orílẹ̀-èdè yìí ó dà ẹni tó pa ìdílé yẹn sì ó ti sọnù ṣé owó ló fẹ́ fi ó fẹ́ fi dí ẹ̀mí àwọn pípù yẹn ni àwọn haúsá ọwá sí orílẹ̀-èdè wa ọwá pa àwọn ọmọlọ́mọ wọ́n kidnap àwọn ọmọlọ́mọ ẹ̀wá ní ẹtúrí àwọn mẹ́ta tí ò yẹ kó tí ò tọ̀nà rárá tí ò yẹ kẹ ṣe ní orílẹ̀-èdè yìí àwọn ìwà tí ò dá ni ẹyin náà ìdálẹ̀ kẹwòó náà tó bá yẹ pé ìdílé wọn ni ìṣẹ̀lẹ̀ sọ́nà adájọ́ pé kọ́ fúrì onítọ̀ pé kọ́ lọ hang up onítọ̀ tí ó yẹ kọmọ ṣe àwa nàìjíríà ìwà táwọn ní orílẹ̀-èdè wa yìí ò dá rárá àwọn fún mi torí pé lágbájá mọ ẹjọ́ wa àfẹ́ máa gba bẹ́ẹ̀bù lọ́wọ́ àfẹ́ máa ṣe kíní kan adájọ́ wo ni àìmọ́ yẹ adájọ́ tó ń gba bẹ́ẹ̀bù bí ẹjọ́ tí kò tí ì rẹ́kọ́ dá táwọn ọ̀dà wọn àgbẹ̀ kọ́ máa mú lọ sí supreme wọ́n ní kọ́ máa mú lọ sí airport tí ò yẹ kó rí bẹ́ẹ̀ thank you sir fọmi fakọ.
0: Ẹ ṣeun ìyá mi láti fakọ. Orúkọ agbẹjọ́rò adájọ́ àgbà tó ṣèdájọ́ náà ni Justice Ibrahim Mowonuwe ròyìn punch báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn náà pọ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn agbẹjọ́rò lóríṣiríṣiríṣi náà ni wọ́n ní wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi ìgbà tí ìdóhùn náà máa wò ó sọ̀tún wò sósì ló ní ẹ̀wò ẹjẹ́ kan máa lọ sẹ́wọ̀n gbére kan lọ máa gbatẹ́gùn ńbẹ. Ẹ̀lú
5: ẹ̀kárọ̀ àwọn nínú àwọn tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ìyà jíjẹ láyé àwọn ládọ́jọ́ wà lẹ́yìn náà ọlọ́pàá ṣẹ́gẹ̀tì ni so bọ̀ èmi fi ráńpẹ̀ wá sá kéèsì kínní kan ṣẹ́rí bàbá ṣẹ́rí àwọn àtàgbẹ́ yorùbá ká má jẹ́ kí ẹ̀sìn gba nǹkan ta bá láwọn bàbá wa lọ́wọ́ wa àdúgbò kan wà ní ilẹ̀ yorùbá ń bì irú ẹni tí wọ́n pa yẹn tó bá ti mọ bí tí wọ́n fi sí bàbá kí wọ́n lajọ jù náà kú lé ṣebí wọn gbére náà fún wọn tó bá kú sílẹ̀ ó parí àbí sọ́wọ́n kí wọ́n jáde ń kún bẹ̀ ni kí wọ́n lo tìbílẹ̀ bàbá èmi ò gbẹ sí débẹ̀ o béèyàn ń ṣèkà fún ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́run dájì mi ẹsẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ máa jó ara tèmi ọmọ yorùbá lè mi tòbí kọ́
0: ẹ ṣeun lára àwọn orí adé tí wọ́n sọ̀rọ̀ lórí ìdájọ́ náà ẹ jẹ́ mú ìpínlẹ̀ ẹ̀ ló ẹ káàárọ̀
6: adélákẹ́ ayọ̀bọ̀
0: ẹ káàbọ̀ sá.
6: Ní gbogbo àwọn ìwà ọ̀daràn pátápátá tí gbogbo wa mọ̀ tálẹ̀ gbojúbá àwọn tí wọ́n lo ìbọn pink adigunjalè kidnapper gbogbo àwọn tó ń lo ìbọn kí ni ẹjọ́ tó máa ń dá fún wọn o pe bonda ni se ipo eyan le pe bonda ni ko ma jo ni se won ma nti ke yan pe bonda ni bayi ko ma wa jo se bi won fe fi se bi en to pe bonda ni fe fi payan ni a mo pa won lopa n pe bonda ni si o pt park lopa a ti mo ipo lopa ni won tori bi ti won lo ye won ke o le sele si won won ko lo fi bo ise abo loya se ta won eyan to je ni pe wa jade loru wa jade loto wa jade ni pata won ko wa ni bo kini e to ba mu e kini ejo te ko da fun ego to gbe boda ni
0: to
6: kini kini se ko ko gbogbo ko yen o le afuta won yan ba ko fe ma se ko e so ko ko ko se to yen e lo ri ro fi te o ye to ba ti gbe boda ni definitely for to gbe da ni e pre e se be ni je to ba ti da pa yan ida na ni to fi pa na
0: e se
6: a le ma ni a le ma pora wa je na
0: e se gan sir Obade Oye ninu iwe iroyin punch na ni won ni Obade Oye ni o ye ki won pa won lese kese ni ki se ewon gbere lo ye kan da fun won tori pe awon won yi ko te ye pin won duro de pe adajo dajo won gege ba se ko sinu iwe iroyin na ni o te ba lo ka e ri ekun re re sale won ni tori pe awon won yi lo je wi pe iwa ni ife omo niyan lokan ti won ni won fi ji awon omo le iwe gbe ti won ji teacher gbe ti won pa teacher won ni ko wo awon omo ogun ori le awon eso arabo are ni rabo du ta mo sa mo tekun olopa civil defense vigilante olode gbogbo won ni o je wi pe awon people yi won ti gbemi lenu won nipa iwa ti iwa odaran ile ti won wu won ni bi se ru dajo yen Obade Oye won fowo si koda elere pamo of pamo oba yoba mi ogun makin awon na soro ninu wero yen je n fi ipele ki fi kase le laaro e le kaaro
7: Ẹ káàárọ̀
0: mọ̀.
7: Láti ìlànà pàdé àmì ẹni tọ́lọ́run mọ̀ kọ́lọ́run máa ṣọ́ wa sá.
0: Àmì mà.
7: Oríṣiríṣiri ìṣẹ̀lẹ̀ ẹ̀ mọ̀ bóyá wọ́n lọ yá àwọn èèyàn ní láti fi wọ́n hàn wá. Pé àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí. Tó wọn ò ní lè dájọ́ okun fún wọn. Àwọn tó lọ fún wọ́n rà wá láti fi wọ́n hàn wá. Kọ́lọ́run ṣàánú wá àmì ṣe
0: ẹ pẹ̀tọ̀ ẹ ṣe ìyá ẹ já máa lọ láàárọ̀ ìyá dúpẹ́ àdúrà wọn ni mú pọ̀ kan sí ọ̀dà ẹ lọ́wọ́ pápá pa orúkọ yín o.
8: Ẹgbẹ́ Bọ́lá ló tún pè padà ṣé ẹrí ọlọ́run á dárí ju gbogbo àwa tí ilé àdásọ̀rọ̀ ṣé mo ti sọ pé ọgbọ́n ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí gbà kẹ́rí títí wá ní bàbá ń ṣe tó bá pa àwọn pípù yìí àwọn pípù yìí bẹ́ẹ̀mọ̀ àwọn ó dà gbà ló dọmi lẹ́sìn nàìjíríà wọ́n lágbára ju gbogbo ẹ̀yà yòókù lọ wọ́n tún máa wá pọ̀ ìfìjọ́sẹ̀ á tún wá pọ̀ jù mo ti ní bàbá tìǹbù ló kí àwọn pípù yìí ọgbọ́n ló máa fi mú wọn tó jẹ́ ìgbé ìṣù wọn kí bàbá yẹn bá jáde kó tó tọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa.
0: Ẹ ṣeun. Ẹ já máa lọ láàárọ̀ nígbà ìpè kankan mọ́ fún ti àárọ̀ tòní. Àsìkò ti kó wa ní papá mọ́ra. Eré gbogbo tún di ọjọ́ ajé Monday lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Títí ọjọ́ ajé tátù láǹfààní láti pàdé lórí ọ̀túnú ìwé ìròyìn. Èmi àti àní gbọ́kọ ẹnì kọ̀ọ̀kan á pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ lágbára Elédùmàrè. Òpin ọ̀sẹ̀ tá a wọnú ẹ̀ yìí kò ní jẹ́ òpin ayé fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ tìmí lẹ́yìn. Ó wà pẹ̀lú mi báyìí àjọkàròyìn láàárọ̀ ẹni bákan náà Peter Ọláníyì ọ̀nà ló mojú ẹ̀rọ fún mi pẹ̀lú Razak Adéjàre ọgbẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú àgbà Larry Johnson èmi ni ti ń tòótọ́ ẹ̀rí olúwagbèmílékè Adébáyọ MC Rawọ̀ mo yọ lónìí o Ọlọ́run ọba mi sáyẹ̀sì ẹ̀ka àárọ̀.

0: mú ogun ṣẹ́ láyé yìí ní kíákíá. Ó ní kí Ọlọ́run kò tan ìmọ́lẹ̀ sí àlàkọjá rẹ kó lè mọ ohun tó ń bàjà gan àti ìdí tó fi ń la nǹkan yẹ kọjá. Alẹ́ yìí alẹ́ wòlíì ni. Ṣùgbọ́n bí mo ṣe bẹ̀rẹ̀ yẹ, ó ní mo fẹ́ fi bẹ̀rẹ̀ torí Olúwa tan ìmọ́lẹ̀ ńlá fún àwọn ènìyàn tó dẹ̀ rán mi sí yín lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kó múra àti gbàgbà yọrí àdúà. Mọ́mì, lálẹ́ yìí alẹ́ àdúà ni. Alẹ́ tí
1: Jordan 105 FM Instagram Jordan.
0: Ó máa dojúkọ ogun kan tó ní agbára. Bó o bá rí ẹni tó ọkàn ò balẹ̀, ó ti wù kó gbàdúrà tó. Gbà mí gbọ́, Olúwa tú àṣírí wọ̀n mi lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, tó o bá rìn, tó o bá rí òde kejì ayé, o ò ní mọ bó o ṣe máa jagun ẹ̀. Tó o bá ń gbàdúrà, tó o bá rí òde kejì ayé, o ò ní mọ bó o ṣe máa jagun ẹ̀. Gbogbo ogun olóní tó dúró tì í, gbogbo ayé tó orí tó ń dààmú, ọkàn ò balẹ̀. O ní ó ní nǹkan tó dúró tì í. Mo ti sọ fún gbogbo ènìyàn tó bá ní orí ọ̀fẹ́ àti máa fi ọkàn bá mi lọ pé kò sí ogun tẹ́nìyàn ń jà tí ò nídìí. Bẹ́ẹ̀ni, o lè má wá máa ja ogun àìmọ̀dí, o lè má mọ̀ díẹ̀. Sórí ogun tó ṣòro jà jù láyé lálẹ́ ìjọ torí Ọlọ́run. Torí mo fẹ́ kó o gbàdúrà. O lógun tí ènìyàn kò mọ ibi tó ti wá. Wọ́n mi dáadáa lálẹ́ yìí. Nǹkan kan ń jà ológun. Ogun yẹn dẹ̀ ní ibi tó ti jáde. Mo sọ fún ọ pé àṣírí ló láyé. Bó o bá ní àṣírí lọ́wọ́ tí Ọlọ́run ò jẹ́ kí àṣírí ọ̀tá ó tú sí ọ lọ́wọ́, o lè borí ọ̀tá. Ọ̀tá tó bá ti níbi ìfarapamọ́ sí nínú ayé ẹ, ọ̀tá yẹn ó máa fi ẹ wọlẹ̀. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ń dààmú lórí ọmọ, gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ń dààmú lórí ọkọ, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń dààmú àti ríbùjókò. O ti ríbùjókò tẹ́lẹ̀, wọ́n lé ẹ̀ ń bẹ̀. Máa bọ̀ lálẹ́. Ọlọ́run fi ìran ẹ hàn mí. Ihun tó fà á tó fi ríbùjókò. Bẹ́ẹ̀ni, mẹ́ta ló sọ fún mi, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ni màá fi gbàdúrà. Gbogbo agbára èyí tó bá ẹ mulẹ̀ ẹ kún pé ẹkún ni wọ́n máa sun lórí ẹ, ayé ẹ máa di ẹkún. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa túká. Ẹ kàlẹ́, ẹ kú àtàárọ̀. Alẹ́ yìí à ń lọ bí àdúrà. Jẹ́gbẹ́ o ti ń wọlé lọ sùn, ẹ̀mí ẹkún tí máa ń bẹ̀ ọ́ wò ní gbogbo òru tó máa jẹ́ kí ayé ẹ kó tún máa sunkún lórí ohun tó wù ọ́. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa lè padà. Bó o bá ń jagun tó jẹ́ pé gbogbo ayé ẹ ó ń bà ẹ́ nínú jẹ́, ó bímọ ó ń bà ẹ́ nínú jẹ́, ìgbéyàwó ń bà ẹ́ nínú jẹ́, iṣẹ́ ń bà ẹ́ nínú jẹ́, òwò ń bà ẹ́ nínú jẹ́, ibi tó ń gbé ń bà ẹ́ nínú jẹ́, òbí àwọn ọmọ ó ń bà ẹ́ nínú jẹ́. Olúwa fi ìran rẹ wọ̀n mí lónìí. Bí mo ṣe dé láti ibi church tí mò ń gbàdúrà, Olúwa wí pé ọmọ mi, tó o bá fẹ́ bá àwọn ènìyàn gbàdúrà lálẹ́ yìí, ẹ̀mí ẹkún ni mo fẹ́ kó lé padà lẹ́yìn wọn. Má jẹ̀mú tó bá wọn mulẹ̀ pé wọ́n á sunkún láyé wọn. O ní kó lé padà. Olúwa wí pé mi ò ní kábíyamọ́ dààmú lórí ọmọ. Ọmọ ológo ni mo fún wọn. Ṣùgbọ́n wọ́n dédé wọnú ìmùlẹ̀ kan tí wọ́n mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ di tó ń bà wọ́n nínú jẹ́. Ó ń fọmọ́ bà wọ́n nínú jẹ́. Ó ń fiṣẹ́ bà wọ́n nínú jẹ́. Ó ń fi òwò bà wọ́n nínú jẹ́. Ẹgbọ́n sà, Olúwa wí pé bí ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ìmùlẹ̀ yìí, iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ á máa gbà nínú jẹ. Ẹgbọ́n, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi lálẹ́, wòlíì rẹ ti bá ẹ fi àdúrà sí ẹ wọlé lọ sùn. O ló sọ fún ẹ pé lálẹ́ yìí ìmùlẹ̀ ẹkún tí ò padà lẹ́yìn ẹ. Orúkọ Jésù Olùgbàlà, kí agbára Ọlọ́run kó lè padà lálẹ́ yìí. O bá ìmùlẹ̀ wí, Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ o ló ń fìjì jà ọ́. Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ o ló jẹ́ kó máa dààmú lórí ọmọ. Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ o ló jẹ́ kí iṣẹ́ di nǹkan tó dà. Ẹgbọ́n eléyìí sà, Gideoni ò ní mọ ohun tó fà á tí gbogbo nǹkan ẹ̀ fi ń yí dànù. Mọ́mì, o mọ̀ tí ọmọ fi ń kú mọ́ ẹ lórí. Àyà ìyẹ gan ló le jù sà, o mọ̀ rárá. Ẹgbọ́n sà, ọjọ́ tí mo mọ̀, Olúwa sọ fún mi pé bí mi ò bá ba ìmùlẹ̀ tí màmá mi wọ̀ tó ń gba ògo ọmọ lọ́wọ́ wọn, mi ò ní rí ògo mi lò. O ló jẹ́ kí n gbàdúrà lórí ìkọ̀kọ̀ ìyá mi. Ẹgbọ́n sà, Olúwa báwo ló ṣe wọ̀? Olúwa wí pé ó wọ àjọ kan torí kó lè rówó san owó ilé ìwé tàbí kó lè rówó tùjọ síbìkan, pé àjọ yẹn nìmùlẹ̀ apanilẹ́kún. ẹ̀sà mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń wọnú ìmùlẹ̀yẹ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n fi ń wọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bí àjọ wọnú ìmùlẹ̀ kún orúkọ jésù olùgbàlà olúwa gbà yín tó bá jẹ pé òun gba àjọ orí kan fi àjọ yẹn sí jọ dẹkẹmí àti ẹjọ gbàdúrà tó bá jẹ wípé iṣẹ àfi kó jẹ gbèsè kó tó rí ọ̀nà lọ jọ dájọ gbàdúrà lálẹ́ yìí tó bá jẹ wípé gbogbo ọ̀nà tó o bá rì o ẹkọ lòfin so ìmùlẹ̀ kó nìsà pẹpẹ kan ó wà níbì kan tó pa ẹlẹ́kọ bíbélì wa sọ wípé bí ẹkọ bá pẹ di alẹ́ kan ìyẹn ni wípé ẹkọ kì í fẹ́ padà lẹ́yìn ẹni bọ̀rọ̀ arúgbó ni ó máa ń báyàn kanlẹ̀ bó o bá jẹ́ pé ò sunkún lórí ọmọ jọ gbọ́ mi lálẹ́ yìí ohun tí mo fẹ́ sọ fún ẹ ló máa ṣe olúwa sọ fún mi pé gbogbo ẹni tí mo bá sọ̀rọ̀ lálẹ́ yìí kó gbọ́ ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ olúwa wípé òun máa jà fún ẹ lálẹ́ yìí lórí ẹ̀mí ẹkọ yẹn máa sàmì agbára tí ò jẹ́ kí ọkàn rẹ balẹ̀ lórí iṣẹ́ orúkọ jésù agbára yọ parẹ́ lórí ayé rẹ má jẹ̀mú tí ò jẹ́ kó láyọ̀ lórí àwọn ọmọ rẹ kó fàyà má jẹ̀mú tí ò jẹ́ kó láyọ̀ nínú ìgbéyàwó ẹ kó fàyà má jẹ̀mú tó ń gbọ́ dànù nígbà tó o bá tó kojọ má jẹ̀mú yẹn fàyà má jẹ̀mú tó ní kó máa fi ayé rẹ sin ayé aláyé má jẹ̀mú yẹn fàyà má jẹ̀mú tó ní ẹkún ló máa fi parí ìrìn àjò rẹ láyé yìí má jẹ̀mú yẹn fàyà bó o bá bímọ tó ń pa ẹ lẹ́kún mo fẹ́ kó múra lálẹ́ kó gbọ́ mi tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ wọ́n pa ẹ lẹ́kún jọ gbọ́ mi lálẹ́ yìí orí mi àti ẹjọ nídìí àdúrà jọ mo fi ọlọ́run bẹ̀ ọ́ gbọ́ mi lálẹ́ yìí kó o dẹ̀ múra kó o bá mi gbàdúrà má jẹ̀mú ẹkún lolúwa ní kí n fàyà lórí àwọn ọmọ ẹ má jẹ̀mú ẹkún lolúwa ní kí n fàyà lórí iṣẹ́ ẹ má jẹ̀mú ẹkún lolúwa ní kí n fàyà lórí ibùjókòó ayọ̀ ẹ má jẹ̀mú ẹkún lolúwa ní kí n fàyà lórí ayé ẹ abẹ́rẹ́ tó gbọ́ ẹ múlẹ̀ tó mọ̀ pé o ti múlẹ̀ tó fi ń sunkún tí ọwọ́ rẹ̀ òfin kan tó ń wá tó jẹ́ wípé iṣẹ́ ń pa ẹlẹ́kún òun ń pa ẹlẹ́kún ìgbésẹ̀ rẹ̀ ń pa ẹlẹ́kún ayé rẹ̀ ń pa ẹlẹ́kún gbogbo ọ̀nà rẹ̀ ń pa ẹlẹ́kún orúkọ jésù olùgbàlà kí má jẹ̀mú ẹ kún fàyà lórí ayé rẹ̀ kó fàyà kó fàyà kó fàyà kó fàyà kó fàyà kó fàyà kó fàyà orúkọ jésù olùgbàlà àkọ́ wípé má jẹ̀mú tẹ́ ẹ bá ikú dá ni kì yóò dúró ìmùlẹ̀ yí pẹ̀lú ta òkú ó là ó sọ di asán mo rọ̀ pa àṣẹ agbára jáde lónìí má jẹ̀mú tó bá ẹ kú dá tó mọ̀ nípasẹ̀ àjọ nípasẹ̀ àǹkó nípasẹ̀ ọ̀rẹ́ nípasẹ̀ ibi tó wọ̀ nípasẹ̀ ibi tó wá solution wọ̀ orúkọ jésù olùgbàlà kí má jẹ̀mú yẹ kó bàjẹ́ lónìí orúkọ jésù olùgbàlà má jẹ̀mú tó bá ẹ kú dá tó mọ̀ ìmùlẹ̀ rẹ pẹ̀lú ipò òkú tó fi jẹ́ pé bó o bá dáwọ́lé iṣẹ́ kan iṣẹ́ yẹn máa bàjẹ́ olójó jẹ́ káwọn ọmọ ẹ̀rọ nà lọ ìmùlẹ̀ pẹ̀lú òkú tí ò jẹ́ káwọn ọmọ ẹ̀rọ nà lọ tó jẹ́ pé ayé àwọn ọmọ ẹ dàbí òkú tó jẹ́ pé ìgbéyàwó ẹ dàbí òkú ìmùlẹ̀ òkú tí ò jẹ́ kó gbádùn àláfíà rẹ orúkọ jésù olùgbàlà iná fàyà iná fàyà iná fàyà iná fàyà iná fàyà iná fàyà lórí ayé rẹ ìmùlẹ̀ òkú fàyà má jẹ̀mú tó ní pẹ̀lú òkú tó mọ̀ orúkọ jésù olùgbàlà kó fàyà má jẹ̀mú tó ní pẹ̀lú èmèrè tó mọ̀ kó fàyà má jẹ̀mú tó ní pẹ̀lú àjẹ tó mọ̀ kó fàyà má jẹ̀mú ìdílé tó ń fayé ọmọ rẹ pa ẹlẹ́kún níbi tó bímọ sí kó fàyà má jẹ̀mú ìdílé tó fi òkú ọmọ rẹ pa ẹlẹ́kún kó fàyà má jẹ̀mú tó ní o máa sunkún lórí ọmọ kó fàyà má jẹ̀mú tó ní o máa jẹ́ kí ọmọ kú mọ lórí àfi kó o bá sunkún lórí ọmọ kó fàyà mọ́mì èyí tó wà lọ́wọ́ rẹ yẹn o tún sunkún mọ́ lórí àwọn ọmọ èyí tó wà lọ́wọ́ rẹ o tún sunkún mọ́ olúwa ni pé kí n sọ fún ọ pé bẹ́ẹ̀yàn bá ń ja ogun má jẹ̀mú olúwa ni pé ọsẹ ìpè òun náà la fi ń wo ìpè olúwa wá wípé kí n sọ fún ọ pé kó o fi má jẹ̀mú bá òun rìn lálẹ́ yìí pé gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ sunkún lórí ọmọ ẹ sunkún lórí ọkọ ẹ sunkún lórí iṣẹ́ ẹ sunkún lórí ìgbéyàwó ẹ níbùdókò ayọ̀ torí ẹkún oríṣi méje ló wà àwọn ẹkún kan wà tó jẹ́ pé ènìyàn inú ẹ̀ ò ní dùn àwọn ẹkún kan wà tó ń gbẹ̀yàn pamọ́ àwọn ẹkún kan wà tó ń mọ̀nìyàn mú ìmọ̀ ẹ̀dùn kalẹ̀ àwọn ẹkún kan wà tó jẹ́ pé kì í gbomi jẹ́ lójú ènìyàn èyàn kan máa rù èyàn máa gbẹ̀mí ẹkún ni bọ́ọ̀ ní fọkànbalẹ̀ ẹkún ni tó bá jẹ́ pé òróró sùn ẹkún ló ń sùsà ọkẹ́ ń sunkún ẹkún kan wà tó ń pè ní ẹkún àsunsínú ẹkún kan wà tí kì í gbomi jẹ́ tó jẹ́ pé ń gbẹ ẹ̀jẹ̀ ni ẹkún kan wà ènìyàn kan ló ń sun ẹlẹ́yà bá fi ènìyàn ṣe ó gbọ́n tó ṣẹlẹ̀ sí èyà ṣé màmá yẹn lọmọ ẹkú ẹkún kan nìyẹn èyà ṣé ọ̀gá ẹ̀ náà dábí olúbi iṣẹ́ ẹkún kan nìyẹn èyà ṣé màmá yẹn ní ṣọ́ọ̀bù ẹ̀ jóná ẹkún kan nìyẹn èyà ṣé màmá yẹn làwọn ọmọ ẹ̀yà wèrè ẹkún kan nìyẹn ẹkún yẹn olúwa ló fẹ́ dá dúró olúwa ní má jẹ̀mú ló fi ń bá ẹ rìn olúwa ní wọnú ẹ̀ ò mọ̀ pé wọnú ẹ̀ kú olúwa wá ní pé òun máa fi má jẹ̀mú ìgbé ọ jáde kí ni má jẹ̀mú náà olúwa wí pé gbogbo ẹni ó bá gbọ́ mi lálẹ́ yìí tó bá gbọ́ mi ní gbogbo tó mọ̀ pé ò sunkún lórí ọmọ ò sunkún lórí ọkọ olúwa ní pé kó wọnú má jẹ̀mú pẹ̀lú òun pẹ̀lú 900 naira ba le wo lu ba je mu ye pelu ohun pelu na o dara o so fun won loni bo be gbo ba won ta jo gbadura loni pe gbo igba kan ba gbo mi toluwa ba so o toluwa ba pa lase fun wa lori radio ki gbo eniyan ko se won lohun ba ran e lowo to ba gbo igba gbo ni ko fi se sa to ba gba mi gbo to mo pe olohun ran mi si o o mo ko mo so fun o pe iroyin ayo loluwa ni ki wa so fun o iroyin asiri pe lo tu asiri okoko fa wo eniyan mi in ton ma se ton ma fi bo oluwa wa wi pe ohun ma da ayo pada fun awon eniyan egbon eleyi sa oluwa so fun jeremiah se so fun akele pe o siwo e ko se so ise ma lere o wa bi ama e ma lere tu wa pada layo lori omo wa pada layo nile igbeyawo ye wa pada layo lori ile ye oluwa wa wi pe e ko wojo po si odo mi awon to fi ore ba mi dana jemu oluwa wo pe won ya yo bi ayo ikore egbon eleyi sa gbogbo eyin te ba se ma fun yin ni samu ti oluwa ni ke fun yin ati oro olodun to wa ni ke fun yin oluwa ni pe ore 900 naira loluwa ni ko da awon kan da ni iseku meta loni awon kan tin da lori whatsapp ta fi don gbadura tori oluwa so wi pe ki n ba ipo otiji wi ki n ba emi ofo wi gbogbo agbara to n tele o to lo ma sunkun lori omo agbara ti o je komo e o gboran agbara ti o je komo e o gbo tie agbara to n fa ye omo je loju e bayi to omo de didakuda lowo e bayi oluwa wi pe o ma ji mami omo to sunkun nile ye oluwa ni o ma pada layo lori e oluwa lohun ma pada da pada o ma da iye e pada o ma da iye e pada o ma gba lowo okoko o fi ma jemu ye ma jemu 900 so tori omo ye bo so tori omo mi e to wa nilu oyibo ti o rona lo bo so tori omo mi e ti won tile ku mo ti o rona lo bo so tori omo mi to kawe tugo ti o riwe ye filu mo so tori omo mi e to ti to ko bimo ti o bimo mo so tori omo mi e to ya ko ti ni bujoko to je pe akaka mi lo si wa mo so tori omo mi e to je pe o n kawe ki online ko mo ba baje mo so tori omo mi to ja wi pe egbekegbe olorin mo fi ra pada mo fi ra yi awon omo mi pada ebo ira pada ni ebo majemu ira pada o ni oluwa pe fun mi oluwa wi pe pariwo ese ti gbogbo eniyan awon kan o ni gba ogbo awon kan ma chata e awon kan ma yinu si e oluwa ni pe ko se to kan e won sa ti se ti mo so fun e ko wa wo nkan temi olorun yo se fun awon eniyan 900 loluwa ni ka fi bo nda majemu eri nbo lodo e wa ni olodumare fi ore majemu ba mi ka e kokuro le e ko pada leyin mi 900 naira pesinu account mo ko fun e 6142 08 38 72 6142 08 38 72 Jumping last time 6142 08 38 72 Okay. Daniel Olufemi Komolafe o de wa pe mi lale to ba wa pe number ta kokoko ye ti o ba lo number meji to tele o le pe won ma ba igbadura 080 2930 5728 080 2930 5728 070 14 33 81 11 070 14 33 81 11 tabi 080 286 12238 080 2861 2238 Life for Shegun. God bless you.
2: From Lagos, this is
3: Jordan.
4: This is Jordan 105.5.
5: Station with the voice for entrepreneurs.

0: jina
1: láìrógún ìpìlẹ̀ sẹ́
0: o
1: máa lè díẹ̀ fún ọmọ àti àpáta dìde àti ẹrọ̀ fọ̀ dìde kó tó débi lálàyé ìyẹn ló jẹ́ mọ̀ bẹ̀ ọ́ wípé tí o bá mọ̀ pé o ní ògo lò láyé o gbọ́dọ̀ sọ àdúrà di ọ̀rẹ́ nítorí pé jábẹ́sì padà sínú ìpìlẹ̀ pẹ̀lú agbára àdúrà ó dẹ̀ rí ogun ìpìlẹ̀ yẹn sẹ́ mi ò mẹ́niyẹn tó ń gbọ́n gbogbo ìpìlẹ̀ búburú tí ò jẹ́ káyè rí ó lọ ó gba ìwòsàn wàrà falẹ̀ kẹdùzíà egede bẹ̀rù àzà ẹ̀rú bà mí nígbà tá a wà lẹ́kìtì tí mẹ́sẹ̀jì jáde pé àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ wòlíì tí ogun òdílé ti close down church wọn. Wá wu àwọn wòlíì bọ́ sẹ́ ya jáde. Ẹ wo bàbá yẹn wípé o ti ní church mẹ́ta ní Abuja ó dẹ̀ padà sábúlé kan ní Èkìtì ó lọ ń roko ńbẹ ó ní ẹwu ọwọ́ mi ó ti yí ó ní sà mo ti gbàdúrà fún àwọn èèyàn ńlá kí ló fà á ó ń build ìpè kò sẹ́ ogun ìpìlẹ̀ àyà balẹ̀. Ẹyin kan ń lé òkè ẹ ò rí ogun ìpìlẹ̀ sẹ́ ẹ ń lé nǹkan ńlá ẹ ń ṣègbéyàwó ẹ ń bí ọmọjọ ẹ ò wẹ̀yìn wò àwọn kan wá ń bú sọlọ́mọ́ ni pé báwo la nìkan ṣoṣo ó ṣe máa níyàwó 300 àlẹ́ 700 ẹ̀ẹ́dẹ̀ bílẹ̀rẹ̀ báwo ni ìbí sọlọ́mọ́ ni ṣe rí kí ló fa ìbí ẹ̀. Ẹ̀jẹ̀ wo náà fi bí? Dáfídì ń gbatẹ́gùn lẹ́yìn ìkùlé ilé ẹ̀ báyìí. Olórí ìyá ẹ̀ níbi tó ti ń wẹ̀ ó yan ìyá ẹ̀ lálẹ́ nìyẹn lóyún. Dáfídì pa ọkọ màmá ẹ̀ ó pa wùráyà nítorí Báṣẹ́bà ó wá gbàyàwó ẹ̀ ọmọ tí yẹn bí pẹ̀lú àgbèrè ọjọ́ yẹn ó ní sọlọ́mọ́ ni kí wá lo wá rò pé yóò ṣẹlẹ̀ sírú ọmọ yẹn ibi a ti bí ó ti lòdì sí n tó fẹ́ jẹ láyé èmi wọnú májẹ̀mú tì ọ́ gbogbo ẹ̀yìn tí ibi tá a ti bí yín tó ń lòdì sí n tẹ́ wá ṣe láyé ẹ gba ìtúsílẹ̀ yẹn. Ẹ̀jẹ̀ ibi tá a ti bí ọ tó ń sọ̀rọ̀ lòdì sí ọjọ́ ọ̀la rẹ̀ ẹ̀jẹ̀ yẹn gba ìwòsàn àyà falẹ̀ kẹdùà ìdí tó o fi gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ aládùúà ni tí o bá ti kíyèsí pé ibi tó ti jáde kò fààyè gba àwọn ènìyàn kí wọ́n dìde o láti lọ bẹ ìpìlẹ̀ yẹn wò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ̀ka igi ni wọ́n ń gé wọ́n bá ìpìlẹ̀ yẹn jà Hosea chapter 4 verse number 6 àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀ so you are dealing with the root with the branch instead of dealing with the root àwọn ènìyàn ló ń wò pọ̀ ló ń ṣe ẹ́ ìpìlẹ̀ ló ń ti ọ̀tá sí ọ ìpìlẹ̀ yóò sọ ọ̀rẹ́ gan di ọ̀tá ìpìlẹ̀ yóò sọ ẹni tó gbẹ́kẹ̀lé dẹ tí ó dalẹ̀ rẹ ìpìlẹ̀ á mú kí ọkọ tó fẹ́ràn rẹ pàyẹ̀dà ìpìlẹ̀ á máa lọ bá ọmọ ológo jà á jẹ́ kọ́mọ tó mọ̀wé dẹ tí ò mọ̀wé mọ́ ìpìlẹ̀ á máa wọnú ọrọ̀ á dẹ̀ jẹ́rùn ìpìlẹ̀ là ń sọ yìí mo wọnú ìpìlẹ̀ rẹ lọ pẹ̀lú agbára àdúrà gbogbo ìpìlẹ̀ tó lòdì sí ìgbédìde kó gba ìwòsàn.